0: From Lagos, this is
1: Jordan.
2: 5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Asikotito lati gbadura fun gbogbo abiyama o. Abiyama to fe kori afefe.
5: Lodo jo tuse ma gbogbo fale iwa to mo re o. Oba mi to bala fude. Baba wo ti be ni oru o. Ogbo ni fu oruko re. Oba mi o yigiyigi burakata buyo o. Oke ti ri mawo oba mi gbagbagbagbagbagbagbagba to mu wa ni so ni bi gbangba o. Ologun ajito ologun ajito ologun ajiyin ologun oro ologun ase o oba mi ama na mo ni oba mi ti oni pekun o toto oba mi oloruko nlo aje ko npe ti eniyan fi ma nsori re jesu ti atele yi la fi mo pe ko npe bi je ni gbogbo kan lo siriri werere werere siriri loju eniyan lo ti pe loju oloruko pe gbogbo eniyan pariwo
6: go
5: yes my name is Pastor Fake Emmanuel Baba Alabiyamo oju mi rire oju re rire oju gbogbo ma rire lose yi o to ba je pe won wo eni to nji yaju fi pin re ni opolopo eniyan ni ba ti din lele ni sugbon asuwo ti olorun fi pin oju egbo ori gbogbo eniyan lo ti se anu oni yi asije lori anu mama ibi ti eniyan ba ri anu gbade be ni eri re ma mode ibi ti eniyan ba ri anu olorun gbade be la ri iranlowo de ibi ti o ba ti si anu olorun faseyin le wa nibe mama ibi ti o ba ti si anu olorun ede ma pe ninu ogun ibi ti o ba ti si anu olorun idaduro ma wa nibe ibi ti o ba ti si anu olorun ilagun ma poju ere lo ibi ti o ba ti si anu ede ma wo bi pe olorun o si baba otoni se otoni anu ori e atira ni to jije fo odun meji lati ori esi pastor mi otoni pe otoni anu ori e atira ni to pe ninu ise re je sugbon ti o jere okan boda mi otole bo otola nu ori e atiri awon to ni ebun sugbon won ri bi ta ti lo boda mi certificate oto anu oto atiri awon ojogbon ti ori kambu ye kan to ka si sister mi ewa oto anu oto atira ni to ni ewa ti iwa sugbon ti o si ade ori awe oto ni keniyan ba owo nile oto ni keniyan ri anu gba ti a fi je ko po si amoye ani to ba owo nile sugbon to pada ko ti leta oko ti eniyan ba ti je ti o ba ti si anu nbe o je ni laanu pe ogo koro ni o ma lo mama wa gbe o ile to ba ti ri anu ko se si wa be olorun didi ran sibe di sa anu o ki sina anu o de ki si leya anu o de ki bebe ko to wonu leniyan anu olorun ko de ki ta seyan anu olorun o de lodi won o ku so wa ni to ba ri gbagbo ba se lo si bo ma kede o anu olorun o ma ni danile yin o ibi ti okuku gbe pamọ si anu gbe ojade tomotomo be ni ma anu olorun ma kede eniyan si olore anu olorun nikan lo ma ko eniyan yo nigba to ba bara re nigba tele nigba ti kurukuru aye bu ede mole nigba ti gbogbo le ku ti pa towo si ti ore nikan kan ti ireti sonu mama koko to ye ka ki gbe fun ebi anu olorun niyan sori awon ilan koje gbogbo e lagbodo bojuto ko to di pe awon eniyan ma fi asoro si pe yi won ni jebe ojojumo lolohun gbo ready o mama o no ma keniyan ba iru awon eniyan ba pade ni ona ise rere ifa to ba ti baru awon eniyan ba pade o ti si loju ona ti won le je ma yin mu tititi iyanu oro re yo fi ya won lenu ko de seni to le fowo re so ya wi po ma npe anu bi ko se jesu mama ba ti be wa foju gbo pe jesu koja lo bo na jebe ti kigbere wi pe jesu omo david sanu fun mi awon maleyi jesu gbiyanju lati so pe ko dake sugbon ko gba jesu wa ni aba mi pe eni to nbere fun anu yen wa nigba to de waju jesu jesu ri kedere pe afoju re o de mi loju pe ko to de waju jesu ri jesu gan ti mo wi pe afoju ni sugbon sibe jesu si waju re o bere wi pe oga ki lo fe ki se fun o iye tu mo si pe jesu fe ko la kon ba je wi pe anu lori owo lo nbere ba ti mewa afoju yen de la wi pe jesu mo fe riran mama ti ori aro ya didi fenu so n ta fe pato ki ago mẹsan to lu ni gbogbo eniyan ti mu ọrẹ atojulumọ rẹ wa si kọla laaro yi gbogbo eniyan ma mu ọsan meji wa nigba ti baba alabiyamọ ma fun ọ ni ọsan kankan lọfẹ ti o ma de nitori bikibi ti ọsan ba wa awọn eniyan ma lana debe ni wọ́n ibi kíbi tó bá wà láti ẹ̀ ní ọlọ́rẹ́ máa wá ọkàn. Àánú tó máa jẹ́ kọ́ ọmọ ọ̀rọ̀ ọmọ ènìyàn gidi ó yá gbà náà ni o. Ọrẹ tó farasí yóò bẹ̀ sí farahàn. Ó yá tọmọtọmọ lórí àánú gbà. Àánú ti ṣògo lórí ìdájọ́ yóò yọ sí ọlọ́tọ̀ nílọ. Ire àti àánú yóò máa tọ̀ lẹ́yìn tọmọtọmọ. Ó máa fi orúkọ Ọlọ́run pọ̀ ọmọ rẹ lẹ́látọ̀ nílọ. Ibi ti ti pé àánú yọ sí ọmọ rẹ. Wọ́n ní ilé aláàánú jìnà sí ọ. Ló ń barọ bí mú bí jẹ́ kò ní dẹ̀rù lórí ọmọ rẹ. Gàmí ẹlẹ́yìn ọmọ rẹ máa gbayì níwájú olóore. Ọmọ rẹ ò ní jẹ́ ìrìkẹ́ ẹ̀fọ̀n. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni kí Olúwa Ìdùmọ̀rẹ́ máa dá ọlọ́run o. Lórí ọmọ rẹ ní àkókò yìí ṣàmì ò ní rogun àwọ́kì. Ọmọ rẹ ò ní sọ opportunity ìrẹnu tó bá ti dé. Olúwa yóò ṣe àná òní àti ọ̀la ọmọ rẹ ní rere. Àṣà rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo awọ́kọ́wọ́ ní fi ìyàjẹ́ ìwà àtọmọ rẹ. Ọmọ rẹ ò ní di ọ̀jọ̀gbọ́n oníṣòro. Ohun tá ó jẹ làgbà kílà ó jẹ́ ò ní rí jẹ ibi tọmọtọmọ. Ayé òní kọ́mọ rẹ ní kò kó ikọ́ yìí. Ogún èmi ni mo ní nǹkan mi kò ní borí ọmọ rẹ. Oore rẹ tí ẹnìkan kò tí ì ṣe nínú lẹ́yìn ó yẹ ayọ̀dá rẹ̀ fọ́mọ rẹ. Ire gbogbo ó yẹ kó yí ọmọ rẹ polé ni o. Àmì ẹlẹ́yìn ọmọ rẹ máa rí ọ̀nà lọ o. Àánú fọ ọmọ rẹ sókè nínú ọ̀gbun àwọn ayé. Ọmọ rẹ máa rìn ní ọ̀nà àánú. Owó kò ní dá lọ́wọ́ ìwà àtọmọ rẹ. Ọmọ rẹ ò ní rógun ojúmọ́ kan wàhálà kan o. Aláfọwọ́fà kò ní kó ọmọ rẹ sí yọ́yọ́. Ọmọ rẹ á rí ògolò ní kíkún. Ìgbésí ayé rẹ lé Ọlọ́run lọ́wọ́ ọmọ rẹ ò ní jẹsẹ̀ gbé o. Yẹ káríbọnú olùfẹ́ ọ̀rọ̀ ìwà àtọmọ rẹ máa já sí ọpẹ́. Lágbára Ọlọ́run wàá máa rí ọbẹ̀ sìn nínú ilé yẹn o. Lórí ọmọ oṣù máa dáná ayọ̀. Àwọn ọmọ rẹ ò ní dọ́ máa wùsá o. Ìjì ò ní tú ògo ọmọ rẹ ká. Afinisùn kò ní fẹjọ́ ọmọ rẹ sùn. Ọmọ rẹ ò ní pàdé ajẹnifẹ́ni jẹ. Abánikẹ́dùn kò ní bọ́ kẹ́dùn lórí ọmọ rẹ o. Ayé máa gbóhùn ìwà àtọmọ rẹ olùfẹ́. Ayé máa rí ìwàláyè Ọlọ́run nínú ayé ọmọ rẹ. O ò ní rí ìjákulẹ̀ lórí ọmọ. Ayé ò ní tọwọ́ àkọ́bí rẹ bọ́ ṣọ̀lọ̀. Ó yẹ gbẹ eré ọdún gbọrọ tá a fi dùn ọ́ tọmọtọmọ. Olúwa yóò gbà lọ́wọ́ ọlọ́fọ̀ fọ́ tọmọtọmọ o. Wọ́n lo ojú ayé rẹ pẹ́pẹ́pẹ́ ní ilẹ̀ alàyè tọmọtọmọ. O ò ní jì sọ́fì ayé tọmọtọmọ. O ò ní gbọ́ ìpè mádùúró máṣọ lórí ọmọ rẹ. Ìpè mádùúró mú bàtà kò ní jẹ́ ìpín rẹ lórí ọmọ. Ayé ò ní bọ orin ayọ̀ jẹ́ mọ́ ọmọ rẹ lọ́wọ́. Níbi tó o ti rò ó pin ìrànlọ́wọ́ Ọlọ́run ó yọ sí ọ. Ìta ẹlẹ́nì ni ò ní dún lórí àwọn ọmọ rẹ. Agogo àtakò ọmọ rẹ kò ní dún létí olóore. Wúrà ọmọ rẹ máa dán. O ò ní rógun aṣọ fọ́mọ rẹ kò gbọ́ ni o. Olóyún ni ó yá lọ bímọ láyọ̀. O níbísí ọláyọ̀ kó sọ nínú rẹ. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ kó yọ sí gbogbo ọlọ́jà pátápátá. Àtàjèrè ní ti yín o. Wàá máa lọ láyọ̀ wàá máa bọ̀ láyọ̀. Yóò dára fún gbogbo wa o. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ yọ sí ọ. Ọlọ́run yóò ṣàánú rẹ. Gbogbo àwọn ọmọ rẹ dẹ̀ máa bú jáde lójú rẹ o. Ọmọ rẹ máa pàdé aláàánú. Àní báráyé fọwọ́ tì. Ayọ̀ ló máa rí lọ́jọ́ ayé gbogbo. Jésù Olúwa. Ọjọ́ Sunday yìí ni màmá ìgbọ́ ìpè. Bí ọmọ rẹ̀ tó ti ń wọ́ ọmọ fún ọdún mẹ́fà bímọ. Ẹ̀yin ará ilé ó tọ́ pẹ́ àbí ọ̀tọ́ pẹ́.
6: Ọjọ́ pẹ́ ojú ọpẹ́ lọ.
7: Mo lọ rí dádì wa. Mo ní mo ti ṣègbéyàwó fọ́mọ. Tọ́mọ yẹn bá ti lóyún, oyún máa disappear.
6: A disappear kẹ̀.
7: Bẹ́ẹ̀ni.
6: Mi ò gbọ́rú ẹ̀ rí. Ìgbà wo ló ti ṣègbéyàwó mà?
7: Láti 2020.
8: 6 years.
7: Bẹ́ẹ̀ni, dádì wa gbàdúrà fún mi. Wọ́n ní ọmọ tó máa bí, tó bá ti bí ọmọ yìí, àánú ńlá ni mo rí gbà lórúkọ tọ́mọ yẹn á máa jẹ.
8: Okay.
7: Bí mo ṣe wà nínú àdúrà láàárọ̀ yìí sí.
6: Ta jọ ń gbàdúrà sí sí.
7: Bẹ́ẹ̀ni, ó ní mọ́mì mo ti bímọ o. Ọmọkùnrin ni mo bí o. Ọmọkùnrin ni mo bí
6: o. Ó ti bímọ.
7: Bẹ́ẹ̀ni
6: sọ. Lẹ́yìn ọdún kẹfà.
7: Bẹ́ẹ̀ni o.
6: Gbogbo ènìyàn kan pariwo go go go go go go go. Ṣé Ọlọ́run ṣe?
9: Ó ṣe
5: o. Kó láyé o ẹ̀yin ọmọ Ọlọ́run. Tó bá wá rírì pọ̀ wà ní Kọ́lálẹ́nu, ó pẹ́ tó ti gbọ́rọ̀ Kọ́lálẹ́nu mi. Ìwọ náà ti dùn fún ẹ̀rí àkọ́kọ́ ẹ̀rí la wà. Tó bá mọ̀ púpọ̀ ti wá ìpàdé Kọ́lá wa rí. Jẹ́jọ́ lọ kórè àdúrà ta ti ń gbà látọjọ́ yìí. Má dáwọ́ rí pọ̀ mẹ́yàn méje wa. Ire méje lọ́nà méje lọ́dọ̀ èèyàn méje yóò ka ọmọlé. Bọ́ọ̀lù ẹ̀rí Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Lónìí gbogbo wa máa dá ọrẹ mọ́jẹ̀mú àánú. Lórí ọmọ lórí ẹbí àti lórí iṣẹ́ la máa dá ọrẹ tààrọ̀ yìí. Bó o bá ti ń fi ránṣẹ́ máa sọ pé Olúwa jẹ́ kí n rí àánú gbà. Kò sì sí iye tẹ́ ẹ̀ lè fi ránṣẹ́. Iṣẹ́ Ọlọ́run la fi gbé lárugẹ. Tẹ́ ẹ wọ́ kí n gbàdúrà fún ọ. Inú owó ló ti máa mówó. Ọlọ́run bàbá alábìyamọ o.
6: Ààyè ló wà.
5: Hallu yá o.
10: Hello, hello, prophet. 090 60 57 11 10 lẹ́ẹ̀kan sí 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bar.
5: Abiyamo, a ò ní máa bọ́jẹ mọ́.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with the voice for

0: fóun dúpẹ́ tiẹ̀ ẹ wá yí sọ̀tún ẹ yí sósì ẹni bàbá títí láì ni màmá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìwọ lológun àjọbọ̀ ìwọ ni pátápátá parí ọlá ìwọ ni gbìngbìn ni kí awúwo má ṣe é gbé ó ṣe gan o mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún ayé mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún ayé àwọn ọmọ mi èdùmàrè gbọpẹ́ mi ògo ni fún ọ jésù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wá dìde ńlẹ̀ àtọmọdé àtàgbà òní 2508 ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n mí mọ̀ bọ́yẹ̀ lè jájọ kí alleluia ńlá méje àti ògo márùn níbi tẹ́ bá ti ń ke mọ́ ke sí gbogbo ọ̀nà ibi tọ́ bá wù ọ́ bó o ṣe ń ke yẹn ke sísàlẹ̀ ke sókè gbogbo ibẹ̀ ni owó ti lù jáde fún ọ ìbùkún ọ jáde fún ọ ní gbogbo abala yẹn somebody stand up and shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo marun ogo ogo ogo ogo ogo fun messiah normally amano shahaladash bi e ba gbagbe asidi oro kan lana ti mo so nibi ti owo re asi e je menu mo le wa ro yi ko to di pe ma gba testimony bi meji gbogbo eyin omo olohun patapata omi wo pe number 8 ose ila lo mi mewa o nikan si la fi we a se bebe to ba ti di ago mefa abo e pade mi lori facebook lori youtube ati lori tiktok odekunle epafras e wo e mo je nde na penu e je nsi de bayi gbogbo eyin omo olohun ni ana mo ni ke mu owo kan dani owo yen ni mo so tele si e tun mu dani loni ma tun mo gbadura si se wa owo te mu lowo yen yin le mo fowo kan be ba se njade edidi toni ni yen nigbo ba wa di ola ni wema a se kini kan ti an pe ni money impartation eni kan ni money impartation emi o mu owo kan to tobi ma mu dani ma ni owo to mu lowo yen wa wa mu wa o wa ma fi kan e tun lo fi pamọ o ni na so ri lo sey bo se fe jade lo sui to kojo meta yi pepe yi opon mo angbara adi le ni uri ti o tele we are doing the impartation eni kan ni wo ni esi ma so ru we ma so ru mo nbo mo nbo mo nbo now gbogbo eyin omo olohun ni ana se mo pe mo so tele si owo gbogbo ojo monday bo emi oluwa ni titi ti o vi di ojo thursday la mo si yen because ati fe ku nu august a wonu september osu baba balin won ni ko bere si ta oje odun awon eyan ti lo china kaka kiri won ti fe bere si ta oje odun so emi na mu ale a se wo sunday idupe ni so e tun lo owo ana te mu lowo yen e lo tun mu lowo e mu jade se owo
1: yen I dey listen to so get better information
0: o na le mu pade emi na omi elekejo o di meji lori youtube ati tiktok to ba wa di ola a se bebe is going to be money impartation eni kan ni jebe mi na mu owo kan bo owo ti mo mu bo lo ni ki n fi kan owo lo re owo ma owo la ma fi pe nu owo mo n bo

0: ja fun mi
1: ja ja ja fun mi
0: ja ja ja fun mi
1: ja ja ja fun mi
0: o loruko oluwa olorun a ja fun o
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: wa rogolo
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: mo ke gbo eyan mo ran pe e ku mura ipade nla ni ojo Friday o de ta o kale ku mama awon kan message mi oni daddy awon o ti mana ah o mo bo ko wo moto rojo ta pe se bi oba lo nlo wo bu ode be to bare ti ni moto ro ba ti drive la te ko mo ba ti ko ja redeem ma wa go re bi seju mere ti marun o ti ni sideboard ni apa left here lo turn sale ko de ya sibe o ti de pade la niyan to ba de nbo lati north lati east lati sagam lati abekuta to ba de interchange ma wa go e 4 to 5 minutes o ti de camp wa ti ni owo to ya sibe o ti de pagola niyan o ma ni agbara sa e gbo mi sa ti n ba gbo ohun oluwa to pa ina se mi pese ororo anu ta ba so pa ororo anu ko ni ye n to mo ni pe ororo anu awon igbese wo ni iwo lo wa nbe ko to di ororo anu kini wa se ko to di ororo anu oluwa wi pe gbogbo mi ta o lo pata ase anu ye na ni a ma lo sinu e eti se omi oro e gbo mi sa omi oro ye la ma lo ni osu yi o tori pe o gbodo ri ifani se osu ifani ah o gbo akori eni you must fly o gbodo won na gbodo fo mo gbadua aye ma fo loke eyi to se ninu ago o ti to ge ara rin se emi buburu ni ara rin se ni ago ti mo fi pa won eyan mo a fi ko won mara a ko won papa mara kò ní jẹ́ lọ adáwọn dúró lórúkọ jésù àtú ọ̀sílẹ̀
1: amen
0: wàá dòmìnira
1: amen
0: ó máa dòmìnira
1: amen
0: ó dòmìnira
1: amen
0: in the name of Jesus gbogbo testimony mọ̀mọ́ kan tẹ́ni wọn jẹ́ káwọn oríran fún bí ọdún mélòó kan níkẹyìn ọgbọ́ pé bàbá sí bí ọba ó máa ń tọ́jú ojú àwọn èèyàn màmá wá bẹ́ẹ̀ oríran ó délé wọn ní sọ oríran àbí wọn sàfẹ́ kó dúró ní ilé kó máa bèrè kí lè ń se ń ta wọ́n máa padà sílé ẹ̀ wọ́n tó gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ ọpẹlọpẹ òru.
2: orúkọ mi ni ajásù funmilayo mustapha mò ń gbé ní alárèwé olúwa mustapha ó ṣe bí ọba nínú ayé mi ọjẹ́rì orúkọ rẹ̀ nínú ayé mi torí ojú ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mi ní ìrìnà tí mo fi dé nù jọ bí ìrìnà láti nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni mi ti ríran láti ìlú
3: ọ̀pọ̀lọpọ̀ sí ti wá
2: mo tún kọ́kọ́ ń wá tọ́lọ́mọ àbàdàn ni mo tún kọ́kọ́ ń wá sínú ìjọ ìdíẹ̀ díẹ̀ tí mo yọ wá mi ọkọ mi wá ní ohun ọ̀gbọ́n mùsùlùmí mi ń lọ sí ìjọ kristẹni ó wá já mi sọ sílẹ̀ nílùú ìbàdàn ọkọ̀ já sí ìlú mo fi mí sílẹ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn mo sáà yọ ọmọ yọ wá bó ṣe wá di gbọ́nà ní kàkà sọ fún mi pé tò ṣé bí ṣáàtì kan tẹ lọ́nà lè bọ̀dá rẹ lọ́nà di òbí mustapha ṣe bí ọba olórúkọ ọmọ rẹ ó yá lọ síbẹ̀
4: bí mo ṣe wá
2: mo wá wá fúnlẹ̀ sùkánà kan ló kọ́ mọ̀ tó ti máa wá síbí sùkánà kan ló mọ̀ wọ̀ níjọ yẹn nígbà tí wọ́n fa pé ìgbọ́ aláṣọ ara ó ní ibi báyìí èmi náà wà ń gbọ́ aṣọ ara mo ń rà á mo dẹ̀ ń ra omi mo ń rọ̀rọ̀ mọ̀ wọ́n san owó rédíò mi nọ́mbà tẹ̀sán wà ní ọwọ́ mi mo máa ń san bí ó tiẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún ó lè ṣẹgbẹ̀rún méjì ní bẹ lọ́wọ́ mi máa ń lórúkọ mustapha tí má sì wá sínú ìjọ bá ìgbàgbọ́ kan lọ́wọ́ lọ́wọ́ mi lẹ́yìn ìgbà yẹn bàbá wa ní àwa àti ojú ń dùn mo dẹ̀ kó wa lọ mo ẹ̀gbẹ́ wọ́n náírà àgbẹ̀gbẹ́ wọ́n dẹ̀ sí ojú yẹn ó ní ìtì ẹ wá rí pàtí mọ́. ti na ni gbogbo ti o ba se mama re o se se mo nla titi ti ba die lo ti ri
0: ah gbogbo agba to lo fe ti o mole loruko jesus o ya gbina ba in the name of Jesus so pe agba okokun to ba lo fe ti mi mole tabi omo mi tabi aya mi oluwa dana so in the name of Jesus ya wonti we Joshua wi iwe Joshua ori kefa ese kini Joshua ori kefa ese kini kilo wi
3: eje ha dori ko mo gaga bi tori awon mo Israeli
0: bi beli wi pe eje ha Jericho mo gaga nitori awon mo Israeli yes
3: enikani ko jade
0: enikani o jade
3: enikani ko si wole
0: enikani o si wole ogun buruku ni eni ti aye ba ha mo gaga ti won baje kan wole ti won jade kina fe se won fe ba economy e je pata orile ede ti won ba gbede be iru orile ede be ma wa ninu iyan iru eto sele ni samaria ko si importation ko se exportation e ka ka duro economy o ni da onje onja won bi oju adebi kan e ri owo ko ni wulo ko si tan fira ni ha mo gbadura gbogbo igbeko to wa o ya jade
4: amen
0: lara wo elo ti emi buburu yen ma nlo o na ni ago cage ago lo nje be iru ago tan ma fi medi ye bo lo ibo je ka pe cage ko le ye wa daada ago yi na ma fi gbe awon eyan pamo ara ni se emi buburu ni yen ti mo pe ni anatomy awa ohun elo eroja re eroja eya ara re oni agowa ti o ba fi ago mu eniyan lara awon to ma nse ni aye eniyan ohun ni pe number 1 ada bi iboju ti emi iboju ti emi aye ade wa bakan na awon eyan ma koja won ma koja won ni ri o le ni sobu won mo pe se won tan kan a ma bere pe imo ni tan kan ba la dugbo ya e bo ni yan ko ri o de koja nbe won le ri iboju awon agba ni iyan ni kan ko won ma se awon se buburu kan to da be pe awon eyan o ma wo be pe abi ko nsise ni tori pe a da bi egun lori esuma e agbo awon agba ni ta ba fi ago mu owo eniyan iru eni be iba ma rowo iba ma aba ma bu lowo won le ko owo jo sase yori ebi buburu ni ara awon ise ibi to won ma se niyan gbo mi sa agbara ile le bi pe o ma ju won si inu gbendeke aye won ade wa be e gbo mi sa mo so tele bi oluwa ti nbẹ ti ẹmi rẹ wa niwaju oluwa ti emi duro ẹmi ago ninu aye rẹ o yọ jade
4: amen
0: in to ma n bi oun naa ni aini ara ẹmi buburu ta ma n lo niyẹ mo bẹ nikan sọrọ mo ni so n bọ ni camp olohun o le wa mo ni kilode olohun ma lọ sibi iṣẹ o ni bíbélì sọ wípé ẹni tí o ba ṣiṣẹ kò yẹ kó ṣe kí ni o kò yẹ kó jẹun bẹ́ẹ̀ ni lóòótọ́ àdúrà kò lè rọpò iṣẹ́ àdúrà ò lè rọpò iṣẹ́ but ẹ mọ́ gbàgbé pé iṣẹ́ náà ò lè mú yàn kúrò nínú ìpẹ́jú òkùnkùn ò gbọ́dọ̀ àwọn nǹkan tó lè mú ẹ kúrò ńbẹ òun náà ni revolution iran ìtúsílẹ̀ àti agbára májẹ̀mú tí ń bẹ́ẹ̀ náà jẹ́ jésù ló lè tú ẹ̀ sílẹ̀ àwa mú yàn kúrò.

0: Lagos, welcome to
1: Sapo Oluwa. Emi akani mole.
2: Emi akani mole.
1: Ti eje duro tota.
2: Ti eje duro tota.
1: Sapo Oluwa.
2: Oluwa.
1: E pare.
2: E pare.
1: Oye adua.
2: Oluwa Jesu.
1: Yes.
2: Oluwa Jesu.
1: Yes.
2: Oluwa Jesu.
1: Yes.
2: Emi ni
1: o. Oluwa mata.
2: Oluwa. Emi akani mole.
1: Emi agbe oni functions ola functions to ma nlo laye yan ma bere nbe lola awon functions e laye yan to ma nlo egbe mi sa a ma tu aye da ma tu aye yan da ara emi yen o ma nje ki aye yan da be npe eyan ori aye wa o ma nje ko da be npe eyan o ni opolo abi eyan o mo se bo ti wo ko gboto a sa so de ala igbon ni a de sora lai mo si emi buburu ni so wa gbadura keta pelu itara to ba gbadura yen wa je ku gbara ku ma shake ku ma shake ibe ni tu sile ti ma wa so pa oluwa
2: oluwa
1: gbogbo emi ago
2: gbogbo emi ago
1: ninu ri ajo aye mi
2: ninu ajo
1: omo mi ninu ri ajo aye mi ebi na dano
2: ebi na dano
1: oyo oyo oyo oyo oyo oyo
2: oluwa jesu oluwa jesu
1: Oma bo.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Ojo ti eyan ba ti bo ajaga tan laye yin yen. Aye o fe sanu eyan je so ton fun e. Won fe connect e. Igba ti emi ati ase anu to ba bale o ni o ma force won lati sanu fun e. E tewo si mi, mo ni wara anu ba.
2: Amen.
1: Mo ni wara anu ba.
2: Amen.
1: In the name of Jesus. Ororo man tu yan sile. Ororo man connect yan. A ma ran ni lowo. Ja sare gbo eri na.
3: Oruko mi ni Ramake Adekola. Lati Akede. Mo dupe lowo Olorun se bi oka. Mi mo bi o. Bi gbadware. Lati 2026 mi lero. Oni bato mi ni. Lati 2026 mi lero. 2015 awon omo mi n pe mi kaaki popo nkan ti tan mo nile mo ni se nji lowo sugbon nkan tan mo n pe poti yagbe ni abikin ti mo bi o wa ndi o da ojo skul ewu patapata sugbon kaka awon omo mi gbemiki won sa fun mi wọ́n ní à wọ́n ní mọ̀ ẹ̀mí wọ́n ti sọ yín dàgbà àná máa wọ̀ lọ́wọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ mo wá ń gbé mi rẹ̀ nìkankan kò síyà kò sí bàbà gbogbo tí mò ń tà ti tán ẹnìkan wá dáhùn pé wọ́n ń gbọ́ prógíráàmù ṣe bí ọba ó ní mi ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tí n bá ti dọ́rẹ̀ méjì ìyá yẹn ń bẹ láàrin tí a ṣe sọ ní epo mo gbé báàgì dàní àbá mo ní ṣe bí ọba mò ń lọ màmá yẹn ni ká wọ ọmọ ruwa ìgbà tá a dé bí mo jókòó sí ibi bí ilé mo wá wọ báyìí ìyá yẹn wà ń bẹ yẹn àpọ níná ti ń wá onímọ̀mọ́ mo ní ṣòfò ni ó ti ṣẹ̀ bí kò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ màmá mi ṣe dàgbọ́ mo ní mo ní dàgbọ́ igbá náà ni bàbá ń ṣe ayẹyẹ ọjọ́ òbí bàbá wa wọ òfin mo wá náwó bẹ̀ yẹn mo ní tó bá jẹ pé tòótọ́ ni wọ́n pẹ́ bàbá mustapha ẹ̀ ló mú yàn láradá jẹ́ ẹ̀rín kó tí ń tọrọ jẹ kò sí nǹkan kan lọ́wọ́ mi kó tiẹ̀ ṣe yí pé òun ní tí ì fún mi lówó.

0: láti rìn. Musa ń sunkún bẹ́ẹ̀ ìyá àwọn aníṣẹ́kọ̀ nígbàgbọ́. Ó ní kí n jáde kí n lọ ròròrò abiyamọ. Mo rán mi àpò kan. Mo wá jókòó. Kẹ́rọ̀ tó lè ìyá yẹn ni kí n ṣe aṣọ, kí n fi ilá, kí n mu omi, kí n lọ ròròrò ńlá. Ọlọ́run ṣe bí ọba mo dúpẹ́. Tí bàbá fi parí ìsìn jọ́ọ̀dù pẹ́ wọn ní ìtọ́kùn.
1: Sọ pé ayọ̀ ni mo fẹ́ o bàbá Ọlọ́run ayọ̀.

orúkọ Jésù ayọ̀ wọnú ayé ẹ. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá tí wọ́n ti sọ ìran ìrìn àjò fún, tí wọ́n sọ fún ẹ pé ìwọ náà wà lára àwọn tó máa dé ilẹ̀ ọba, tí wọ́n sọ fún ẹ pé o máa jẹ́ olórí ilé, o ti gbé ìran, o kù ìmúsẹ, àwọn baba ńlá rẹ náà gbọ́ràn, ayé ni òjò sẹ̀, Ọlọ́run ìdáyàn láì fi ìran síbẹ̀, ṣùgbọ́n ayé ló máa ń ba ìran èèyàn jẹ́. Ìpàgọ́ tó máa wáyé ní ọjọ́ Friday ní tó bá ná ọjọ́, mo fẹ́ bá àwọn ọ̀dọ́ ṣèpàdé, mo fẹ́ rí ẹ lójúkojú, gbogbo ẹ̀yin business tycoons, mo fẹ́ bá yín nípàdé. A fẹ́ gbàdúrà tó ní agbára, ó ti wà ní ọkọ wọn lónìí lóyún, àwọn ló sọ bẹ́ẹ̀. A fẹ́ jọ bá Ọlọ́run sọ̀rọ̀, ó dẹ̀ jẹ́ pé ìwọ náà bá wọn kàwé, bọ̀tí ìwé tó ka bẹ́ẹ̀ pọ̀ ka kankan ni o, torí pé ò ríṣẹ́, àìríṣẹ́ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́dà kan mí. Ẹ̀yin ọ̀dọ́ mo fẹ́ rí yín o, mo fẹ́ rí gbọ́, ó dẹ̀ fẹ́ ọkọ ò ní àṣẹ sọ́kọ ẹ, ẹlòmíì dẹ̀ ti ń gbàrà ẹ dá, ó dẹ̀ ń wúra ẹ ní ọ̀n, àǹfààní rèé o, èèyàn gidi wà lẹ́gbẹ̀ẹ́ wọn sànú ẹ, o nílò kankan láti fọ̀ sí wọn kábà lè ràn lọ́wọ́. Kìdédé dá fúyàn ìwọ nìkan kọ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ olówó, kò rí ọ ní ojú tó bá tó rí ọ, and that is why to need the oil yẹn. A bottle is enough for you. Mo gbàdúrà lórúkọ Jésù ayé ẹ máa dìde. Mo láyé á dìde. Sọ pé màá jẹ́ èèyàn. In the name of Jesus. Ogo ra jáde. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù olúwa wa. Kọ́ àkáǹtì nọmba sílẹ̀. 30 32 67 02 85 Mustafa Solomon Moses òní ló máa gbé jáde ní Fourth Bank lórúkọ Jésù wàrà àlúgbà. Gbogbo ẹ̀yàn lọ́jọ́ bí òní òní wedding anniversary. Mo bless ọjọ́ yín fún yín. Mo dẹ̀ rán ìbùkún àti àánú sínú ayé rẹ àti sí ìgbéyàwó rẹ lórúkọ Jésù òyà gba ìyanu rẹ. Káyé ẹ kó dìde. Ẹ̀mí rẹ̀ á gùn. Happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù ẹ̀ òyà àánú gbà. Àwọn méjì ni celebrant orúkọ wọn bí number one Dorcas Orí Ọ̀fẹ́ Olúwa àti Akíade Jùmọ̀kẹ́. Happy birthday to you lórúkọ Jésù ẹ̀mí yín á gùn. Ẹ ó dẹ̀ rà àánú gbà. Mo bless àpẹẹrẹ ìgbàgbọ́ ẹ. Mo rí bọ́nú bú ẹ̀jẹ̀ Jésù. Òyà gbàgbára. Káyẹ̀ kó fọ wàrà ànúgbà. In the name of Jesus. Gbọ́ mi láago mẹ́jọ ní àṣálẹ́ á pàdé lórí social media. A máa kọ̀tínú àdúrà yìí. Wọ́n bí àgbàkúlà àdúrà tí yóò fi bọ́. Bí èèyàn bá bọ́, o nílò kẹ́rin nǹkan sọ fún ẹ, wọ́n gá mọ̀ lára epo ti bọ́. Lórúkọ Jésù wà bọ́ pátápátá. Yóò dẹ̀ dára fún ọ. Máa kọjú sẹ́nìkan fi dá lójú báyìí pé.

nipa ife olugbala ki o se nkan awa wa laya wa laye loni se bore ofe olorun ba na la nje a ma dupe o oluwo ma se o ipo tu da wa si o pa wa mo o jare oni oni na ni ojo karun leni ogun ninu osu kejo adupe o olorun ba mi gbogbo en lo were were were mo ki wa wipe ku ojumo gbogbo bi ki bi te ti lanfani lati ma gbo wa laaro yi e ka aro sa e ka aro ma e ka aro gbogbo e ololufe wa patapata o ikanni alalubarika jordan 105.5 fm lagos nibe na le tin gbo wa laaro toni o a ki ka bo si abala otun inu iwe iroyin lo inu awon eto wa eleyi te ma gbadun lo wuro kutukutu ai te ba ti mo pe dago mewa ba ti lu na le mo lanfani lati ma gbo awon koko ati awon atupale iroyin eleyi to jade ka kiro orilede nigeria ati kaakiri agbaye o awa tun ti ko awon iroyin un de biba laaro toni ati ja won lule bi apo ewa be lan lare won lule bi apo ire te si lanfani lati ma fi eti ayo eti igbege eti idunnu te mo fi gbo o eri oluwa gbe mi leke adebayo lo ko temi o mc rawo yin na re agbalagba omode tin pe gbe baba e lo ko mo ki wa laaro ipe oni o san wa agbare eledumare bi oni se je ojo isegun a segun ogun eleni ni a segun airina a si segun airilo lagbare eledumare baba wa segun tan anu olorun wa farahan budola lagbare eledumare tori pe gbogbo ojo na lo ni ohun pataki eleyi ti won wa fun o ko olorun ba mi ko segun gbogbo ohun ti a ndoju ko fun wa loni e ja ma wonu awon iwe iroyin ohun tori ijoba asiko sugbon lojo po facebook wa e lanfani lati darapo mo wa nbe o e ba ti lo sibe te ba ti te jordan 105.5 fm lagos e lanfani lati ma wo wa ketekete nibe na la wa no si si ma gberiyin fun yin fun ise takuntakun te nse e ma like e ke mo share be gbogbo awon iroyin ta ba mu e ma fi erongba ti e ma fi sabe ariwisi nbe o e ja bere lati inu iwe iroyin these days laaro toni gege bi won se se ni alaye o won ni are orilede wa nigeria are bola me tinubu baba ti pase o wi pe oya eyin ajo ti e ri si oro owo isowo ilu kumokumo iyin ajo efcc na la soro nipa re yo won ni won ti pa lase pe oya gbogbo awon owo eleyi to ba nbe ni akata yin te ti gba wole o oya e ma ko lo si akata awon ajo ti won pe ni nigerian education loan fund iyin awon ajo ti won ri si iyawo awon omo ilewe won ni oya e ma ko lo sibe ka le fi eleyi ka fi se agbelaruge awon omo ilewe eleyi ti won nilo owo iya ti won o fi gbe ara won laruge ati pe ti awon lo fi dagaja o lori eto eko won gege bi won se se ni alaye eni to je minister fun oro eto eko iyen dokita moruf tunji alausa won na lo fi oro na sita nigba ti won fi n ba won se ipade kan ele ti won se ni ilu abuja o nibe gangan ni alausa ti fi idi oro na mule ti won si ni are bola me tinubu ti pa ni ase wipe to ko si iduro ko si ibere kankan o e ko awon owo yen e mo ko lo si eka awon ti won ya awon omo ilewe lowo o e je ki won se kini ki won mo ya owo ohun lo net fund ni won pe won le bo won yun na wa ni we iroyin these days laaro toni e lo gba change iroyin ohun be o bakan na inu iwe iroyin punch na lele titira re ja o tun o salaye to n wo ekun mo ni kilode o ori ki n wo sale mo ni mo wo sale ohun o namba ni won ni ebugbamu kan lo ma waye o ni ọjà kan eléyìí tó gbajúgbajà ní ìpínlẹ̀ ọ̀yọ́ eléyìí tí wọ́n ní ọ̀rányàn market ni wọ́n pè ó ìyẹn ọjà ọ̀rányàn ní ìbàdàn north east wọ́n ní apá abẹun gangan òun náà ni ọjà ọ̀hún wà tó sì jẹ́ wípé wọ́n ní iná ó búgbàmù níbẹ̀ o gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí wọ́n ṣe kó ìròyìn ọ̀hún jáde wọ́n ní ìbúgbàmù iná yìí òun ló mà fa wàhálà o láti òru ọ̀gànjọ́ eléyìí tí wọ́n ní iná náà ti bẹ̀rẹ̀ nínú ọjà náà tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtajà bíi góòlù àwọn tí wọ́n ń ta ohun amúlédára tá a mọ̀ sí fọ́níchọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì eléyìí tó ṣe pàtàkì òun mà ni wọ́n ní ó mà bá ìṣẹ̀lẹ̀ iná náà lọ o nínú ọjà náà gẹ́gẹ́ bí ẹnìkan tí ọ̀rọ̀ iná náà ṣojú rẹ̀ eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní ìyá àlíà òun náà ló ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé òru ọ̀gànjọ́ òun náà ni iná náà bẹ̀rẹ̀ sí ní ṣe yọ tó sì jẹ́ wípé àwọn ilé ìtajà ilé ìtòtò 300 òun gangan náà ni wọ́n ní
o ma baje yanmoyan mo o sibe won ni ina se yo to si ba opolopo oro ajeje ni ipinle oyo punch na lo gbe jade laaro yi eba ekunrere e lo gba change nbe eba laaro toni Minisita fun ile ona ile ta mo si interior ni o sugbon yoruba ijile yoruba re ni ile ona iyan dokita olubunmi tun ji odo ohun gangan na ni won tin soro bayi pe e wo o da bi bi pe ajo sepo ile to ma lorin dada ohun la nilo pelu awon eso alaabo ile to ja pe a fi le je gi dagba soke kale ni siwaju dada papa julo ni awon ibudo eleyi to je awon ibi to je wipe ala to wa laarin orilede ya ti awon orilede mi eleyi ti o je ki eto abo ko tubo mule dada o tun je ojo nun na lo soro eleyi nibi ti won ti fi si vi lole kan eleyi ti won ni won pe akori re ni Amborn, yen African Bloodlines Research Network. Oni wok pe ou, ele ti wani owaye, yen lodo ta wai gagan, lodo aje mande ni lweko, nibe gagan ni minisita, na ati soro, ti wansi ti kekba jari pe, e wu oda bi pe, a joshe poto lori dada, on lama nilo, ki bobo a wan, we a wan buba, ele to ja ala, lari orile de Nigeria, ati a wan ikpele si ikpele, ele to ja wipe, yo je ki bobo e, kole lobo shi eko lo, ki eto abo, ati awon iwadi to lorin to duro dada lati le je ki eto abo ko wa kaakiri orilede ye ati ile Africa ile adulawo patapata o gege bi ohun ti won se ni alaye sinu we royin laaro toni these days na lo gbe jade o won ni minister fun ile ona yen tun je ojo ohun na ni won ni anilo ibasepo to lagbara lati se lati fi mu igboro si awon ala eleyi ti o wa kaakiri orilede Nigeria ni na jade ninu wero yi these days laaro toni e lo gba change e ba ni ekunrere o lori oro owo iranwo ori epo ohun na ni won ti ni Peter Obi o ohun na ti salaye siwaju ohun na so ti e o fi esa kun oro lori pe ayowo epo ayowo ori epo ita mo si subsidy eni to je omoye ninu egbe oselu NDC iyen fun ti idibo to nbo lodun 2027 gege bi are ninu egbe oselu ohun iyen ogbeni Peter Obi onu na ti ni oda eje mi ni o so temi o oni se ri yiyo owo ranwo ori epo kuro ele ti o je pe awon ijoba ti won se ijoba lowo yi won bu enu atelu oni eja so to funra wa oni ki se wi pe boya ko da mu won se yo oni sugbon awon ti won yo nje won gbaradi nje won mo bu won se le se nje won ni won ni oye le lori dada ti o fini ni omo orilede Nigeria lara oni gege bi obi se nsoro lana ojo aje Monday ni bi ipade kan ele ti won se pelu awon ajo NBA yen Nigeria Bar Association ni ilu Port Harcourt ni ipinle Rivers nibe gangan na lo ti wa ro won wipe se ri o eje so to fun yin ki adi yiyo owo ranwo ori epo oni ki se ohun to se pataki o be na lo je wipe a gbudo ti ni awon nkankan kan won ni be ba gba ounje lenu omo odun kan won ni ye ke ti pelu awon nkan mi te fi mo ropo oyan te gba lenu re o won ni sugbon e kan dede gba oyan lenu omo odun kan e si pese ohun ti o mo je ti o fi mo ti o fi ma dan ti o fi ri aye gbe daada o won ni sugbon gege bi eni ti o ti gba kan je gomina ni ipinle Anambra yi iyen Peter Obi gege bi o se nsoro o ni e wo a lo ta ni daada ni be lo je wipe pelu gbogbo owo ta nya na gbogbo e gbogbo e a kan da sibi ti o ye ka da si ni o be na lo ni eleyi o si to ariyanjiyan kankan lori wipe a da subsidy pada a da subsidy pada a fun owo iranwo ori epo pada a fun owo iranwo ori epo pada e wo Peter Obi ohun na soro ilekun ìlú ẹ̀ròyìn the sun ó kún fọfọ́fọ́ láàárọ̀ tòní nígbà tí Peter Obi ń sọ̀rọ̀ ẹ lọ gba change kẹ́yìn náà ṣẹ̀dí ẹ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Wọ́n ti ní ìjọba àpapọ̀ máa bẹ̀rẹ̀ láti máa wó bíríjì eléyìí tí wọ́n pè ní Qatar o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé tí wọ́n sì fi òmóòkun ẹ̀ jáde wípé
nígbà tán bá wo tán láti wá ṣe àtúnṣe rẹ̀ lọ́nà àrà eléyìí tí àwọn èèyàn rí tí wọ́n máa wò láwòyanu wọ́n ní owó tí wọ́n ná yóò tó ₦548.98 billion ìyẹn sí bíríìjì kàtá ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé o wọ́n ní iṣẹ́ rí bíríìjì yìí eléyìí tí wọ́n pè ní kátá bíríìjì eléyìí tó wà lẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n ti sọ wípé ṣe rí nígbà tí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ ìyẹn David Umahi òun gangan náà ló gbé èròǹgbà náà kalẹ̀ wípé a nílò àti ṣe àwọn ohun ayé àwọn nǹkan tuntun eléyìí tí àwọn ò fi jẹ́ kí ọ̀rọ̀ bíríìjì ìyẹn afárá yìí eléyìí tí ó jẹ́ kí ó tẹ̀síwájú dáadáa o gẹ́gẹ́ bí ó ṣe wá tẹ̀síwájú ó ní ẹ wò ó owó tá a ná ó ń dẹ̀ bá gbàgbé nígbà tí a ti bẹ̀rẹ̀ ṣíṣe ọ̀rọ̀ bíríìjì kàtá yìí ìyẹn afárá eléyìí tó wà nílùú Èkó yìí ó ní látọdún 2013 sí ọdún 2019 ó ní ẹ wò ó ó ní ṣùgbọ́n báyìí o ìṣèjọba ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wọ́n fẹ́ wo a fẹ́ túnṣe a fẹ́ ṣe lọ́ṣọ̀ọ́ eléyìí tó dára dáadáa o eléyìí tó jẹ́ wípé yóò mọ dùn wò yóò sì dùn gbà kódà kó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn omi eléyìí tí ó máa gba abẹ́rẹ́ kọjá kò ní ba bíríìjì ọ̀hún jẹ́ o ìyẹn ni wípé afárá náà yóò dúró re wọ́n wá ṣe ní àlàyé iye owó tí wọ́n máa ná fún àtúnṣe bíríìjì ìyẹn afárá eléyìí tí wọ́n pè ní kátá bíríìjì yìí wọ́n ní owó tó tó ₦548.98 billion òun náà làwọn ò fi ṣe àtúnṣe rẹ̀ ìyẹn náà jáde inú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹlọgbà chenji ìròyìn ọ̀hún ẹ̀bà níbẹ̀ láàárọ̀ yìí o wọ́n ní àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì òye tá a mọ̀ sí pensioneer òun ló jẹ́ pé gbogbo wọn màgbé pátákó jáde lánàá o tí wọ́n sì ń béèrè fún owó eléyìí tí wọ́n ní ẹlẹ́yìí ti fi kún owó àwa tá a fẹ̀yìntì àṣìrómi ààrẹ jẹ́ ààrẹ kankan èéje kí ló ṣẹlẹ̀ kí ló dé o wọ́n ní ọgọ́rùn-ún àwọn tí wọ́n ti fẹ̀yìntì nídìí iṣẹ́ ní wọ́n tí wọ́n ṣe fún orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí a mọ̀ sí nigerian unions of pensioners wọ́n ní àwọn gangan ni wọ́n kóra wọn jáde o àwọn olùfẹ̀yìntì tí wọ́n tó ọgọ́rùn-ún òun ni wọ́n bà bọ́ta o tí wọ́n ní wọ́n gbé pátákó dání wípé ẹ̀sọ́wọ́ wà etí la fi gbọ́ wípé ìjọba ti fi àfikún fún owó àwọn olùfẹ̀yìntì síbẹ̀síbẹ̀ akọ̀gbọ́ ni wọ́n sì ni wọ́n ti buwọ́lù kì í ṣe pé wọ́n kàn sọ́ọ̀ wọ́n ní wọ́n ti fi kún owó wa bẹ́ẹ̀ náà sì ti buwọ́lù ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Èkó wọn ò tí ì sanwó wa bẹ́ẹ̀ náà ni àwọn àjọ tí wọ́n ní sàwa olùfẹ̀yìntì ìyẹn Lagos State Pension Commission wọ́n ní wọn ò tí ì kọ́mìsì wa o wọn ò fún wa lówó wa o gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà yìí eléyìí tí wọ́n ní wọ́n ti ń sọ̀rọ̀ wípé kí ìjọba kó tètè dá wọn lóko kó san owó torí pé àwọn ti fetí gbọ́ o àwọn sì ti rí wọ́n ní àwọn fún wọn di òpin oṣù kẹjọ tá a wà yìí ìyẹn ọjọ́ 31st oṣù táwọ̀ oṣù kẹjọ wọ́n ní bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n ní ìwọ́de alágbára yóò wáyé o nílùú Èkó nítorí pé àwọn náà nílò owó àwọn oúnjẹ àwọn ó sì tọ́jú àwọn ọmọ àwọn náà ó sì fẹ́ lòògùn èmi inú àwọn ń lo oògùn gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí wọ́n ṣe bá ọ̀kan pàtàkì ẹni tó jẹ́ akọ̀wé fún àwọn àgbààgbà ọ̀hún ìyẹn ọlágbàyè johnson wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lòun náà ni sherry lótìtọ́ ìjọba ti fún wa ní àwọn gbèdéke eléyìí tí wọ́n ti fún wa láǹfààní láti ṣe gbogbo ohun tó yọ àti ohun tó ṣe pàtàkì láti lè jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ bó ṣe yẹ kó lọ ó ní ṣùgbọ́n òní yìí a wá fi ìwọ́de eléyìí fi fà wọ́n létí ni o bí ìjọba bá kọ̀ láti san gbogbo owó eléyìí tí wọ́n ní wọ́n ti bá wa fi sí tí wọ́n ti fún wa yìí títí di ọjọ́ 31st oṣù kẹjọ ẹ wo ìwọ́de alágbára ó wáyé o johnson ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ gbogbo àwọn tí wọ́n sì sọ̀rọ̀ náà ló jẹ́ wípé wọ́n fakò mú òkun yọ o kódà wọ́n ní ìyà ń jẹ àwọn gan ni o wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu sì ti fi ọwọ́ ti buwọ́ lu owó tó tó ₦758 billion eléyìí tí wọ́n ní kọ́kọ́ mọ owó àwọn olùfẹ̀yìntì pàápàá jùlọ àwọn tí wọ́n ti wà ní ìpele gíga nínú iṣẹ́ ìjọba ẹ wo ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àwọn olùfẹ̀yìntì àwọn pensioneer wọ́n ṣèwọ́de lánàá o wọ́n bínú tí wọ́n faraya gidi gan ni o ó wà ní ìwé ìròyìn punch ẹlọgbà change ẹ ẹ bà ní ẹ̀.

0: tẹ bá ti pè wá bá wa yẹ ẹrọ rédíò yín lọlẹ tàbí kẹ pa ogun tẹ bá sì fẹ bá wa dá sí ṣókí ṣókí ṣókí náà ni kẹ bá wa ṣe 09060003352 09060003352 ọfẹ gẹgẹ ló ẹ kárọ
1: lọ́yọ̀ káàrọ̀ níbẹ̀ ìràwọ̀ kí ti gbé
0: ó gbére sà
1: ọ̀kùnkùn ní gbé gbé lápá fún àṣìtàbọ̀ níbẹ̀ iléeṣẹ́ yìí ní gbéná nàìjíríà olùdíà
0: ní
1: orúkọ tèmi là níbẹ̀ ìdún rẹ sọ̀rọ̀ lábẹ́wá tí létòkó tèmi tàbí bá wòrì ló ń sọ̀rọ̀
0: bá wòrì
1: sórí ẹbẹ́ wa sọ fà rẹ̀ ilé ìtì wíwé pọ̀ gbogbo kúlóhún kọ́ yé kọ́ dẹrúwa oye bá nílé libaléru lọ́ta àṣà libaléru máa dalẹ̀ síbẹ̀ yẹ mọ́ ni tó ti yẹ ní yẹ àǹfààní la jẹ́ pé ọlọ́run ọlọ́pàá ṣe dèrò ẹ̀wọ̀n ó láti dèrò wa pọ̀ jù bẹ́ẹ̀ kẹ́ gbà ìbọn ní kò yọ ni ìjọ ni kò yọ jóná ni ìbọn ní kò kọ́ wulẹ̀ kọ́ ni ẹ̀kọ́ sì tọ́ la kọ́ hun ní ìyẹn gbogbo ọmọ ẹgbẹ́ tìwọ́ mi ò bá bẹ́ẹ̀ tí mú kọ́ máa wojú ṣe lọ kọ́ máa jẹ wíwọ́ ká máa pàwọn orun kọ́ jẹ́ kí n gbó mi ẹ̀wọ́ ní gbọ́ wàá rọ́jò bí ẹmọ́ àgbẹ̀ orí pé ọ̀ rí bí lọ sóko wọn níṣẹ́ yóò lè jẹ́ lọ́mọ mi bẹ́ẹ̀ bọ̀
0: ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀ ṣẹ̀ ọmọ ẹ̀ ṣẹ̀ ọmọ ẹ̀ ṣẹ̀ ọmọ ẹ̀ ṣẹ̀
2: ọmọ òkèogun àyànnú ilé mẹ́rin ọkẹ́ ìdíní àkúrẹ́ àmójú ẹ̀rọ òkè àwọn síkẹ́rìtì ọlọ́wà pẹ̀lú gbogbo wa gọ́vnà ṣẹ̀rùbà ọlọ́ṣun adémọ́lá adélèké òun ni mo dálẹ̀bí o olódó jẹ́ kí gbogbo wàhálà yìí tún ti máa ṣẹlẹ̀ tán tún ti ń para wọn lọ́ṣun wọ́n kéde ẹ wọ́n gbé wọn ti gbé ilẹ̀ lọ́wọ́ tó ti ń pariwo pé gbogbo àwọn political talk àtàwọn tí àwọn ọmọ fẹ́ sùn wọ́n dárígi gbogbo wọn wọ́n tún gbogbo wọn lẹ̀ wọn ò jẹ́ kọ́ tẹ fojú winá díẹ̀ náà kọ́ mọ̀ pé crime táwọn kọ̀mìtì yẹn pé kò ṣiṣẹ́ lójú ẹsẹ̀ ló ti dà wọ́n lẹ̀ wọ́n tún ti fi òṣèlú wọ́n fi wọ agbèrò náà tún ti ń pa àwọn èèyàn káàkiri gbogbo àwọn tí ẹ̀kọ́ wà lápamọ́ tán tún wọ́n lẹ̀ kí gọ́vnà kó ṣọ́ra ṣe wọ́n àbàjẹ́ báyìí jẹ́ o
0: tó ẹ ṣeun sà
2: kó ṣọ́ra ṣe
0: ẹ sà àtàndé
2: ẹlẹ́wẹ̀kùn ló sọ̀rọ̀
0: ẹ káàbọ̀ sà bàbá wa àtàndé ẹlẹ́wẹ̀kùn láti sango 09060003352
3: ẹ káàrọ̀
0: yẹ sà
3: òfin àdúgbò ẹjẹ bàjọba ara ẹjẹ
0: orúkọ yín
3: o látọgbà òfin àdúgbò ẹjẹ bàjọba ara ẹjẹ dágbé iṣẹ́ àwọn agbóríkájọ wá jẹ́ nǹkan tó dáa ni ìgbà tó jẹ́ pé pọ́lítíìsì tọ́gìrì náà ni gbogbo wọn gbájì láì yé ẹni kankan sílẹ̀ ẹnà èèyàn dàdúró ẹni kan filẹ̀ jọjẹ́ sọ lórí dáńgbẹ́ rìfáínárì tí àtìkù sọ̀rọ̀ lórí ẹ̀ àbíṣáyé gbàrún kò sí rízì tá a fi gbá gbúdọ̀ sọ̀rọ̀ sọ́fídì ẹjọ owó epo ẹ̀ńkó fáwọn bọ́sítọ̀s owó epo tó yẹ kẹ́ ẹ kó pamọ́ kẹ́ ẹ yá owó sí kẹ́ẹ̀ fi kọ́ rìfáínárì bíi méjì bíi ẹyọkan bíi méjì.
0: ẹlòsà.
3: tó jẹ́ pé bí gọ́ọ̀mìnà ká ti máa fọ ọkùnkà máa sọ̀rọ̀ fún ọ́sídì tí wọ́n náírà ₦10 trillion ní ìrìn ìfọ̀rẹ́ ní nnpc still wọ́n sọ̀rọ̀ ọ́pá ẹ̀ ẹ̀wá sọ̀pá ẹ̀ ó ṣeé ṣe ṣọ́fídì ìbúra ṣe ṣe àṣẹ sọ̀rọ̀ lórí àwọn kàbá àjẹ́ káàrọ̀.
0: ẹ ṣeun sà ó lágbára ẹlẹ́ káàrọ̀ ẹ̀ló ẹ káàrọ̀ àjọba láti túbẹ̀ ẹ káàbọ̀ sà a ń gbọ́ yín gbogbo nàìjíríà ló ń gbọ́ yín.
4: ọkẹ ẹ tún ní tọ́lí tọ́lá wà pé kọ́dá ló rà owó téèyàn bá ń ṣe téèyàn bá lèrè ń bẹ̀ èèyàn máa ń filẹ̀ bàtú wọn yọ tí ò ṣeé ṣe fún ọ ẹyọ kọ́ da padà náà èmi ní kọ́ńtìrì kẹ́yà bàtà wọn yọ tí ò fọ́nù wọn là dá padà tí wọ́n yí ìjọba tuntun fún òrìdá padà ẹ̀rẹ́ kejì kí ẹ gbọ́ mi sà.
0: a ń gbọ́ yín.
4: ẹ tún ní àyípadà pé ó ti ń bọ̀ àyípadà ọ̀rọ̀ àárín pé ó ń bọ̀ ọ̀rọ̀ ìdí ká padà sí àbúrú wọn àyípadà ọ̀rọ̀ ilé yóò dá rárá kọ́ ṣèjì pápátá kò sí ọ̀kọ́ ń bẹ̀ rárá. ọ̀rẹ́ ọ̀sà.
0: ẹ ṣeun àyípadà rere ni mo fẹ́ o àyípadà rere. ẹ má rí ìfihàn ẹ káàárọ̀.
5: ẹ káàárọ̀ ẹ bá ọmọ pàtì pé ẹ kò ṣe ìlú.
0: ẹ káàbọ̀ mà.
5: ṣe rọrọ tọjú ni àjọ tẹsẹ fún kókí ẹfọ pẹrẹ ní lórí rìfáínárì ìkọkọ ìgbọngàn ló máa jẹ kí mi kó jẹ rẹ ìkọkọ ìgbọngàn tọjú ẹ
6: the team ended. Very happy to be here. Although I talked to this out, I want to die. So,
7: You get better information, won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
8: Hello, Lagos. What?
0: Ẹ ṣeun sá.
9: 0906000 3355
0: ọ̀rọ̀ ara wa bẹ́ẹ̀ ni gbàgbọ́ tí opinion ní kálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlẹ́ darapọ̀ mọ́ wa lójú òpó TikTok Jordan 105.
9: Ẹlẹ́ ẹ̀kọ́
0: ẹ̀rọ sà.
9: Ẹ kú ètò.
0: Yẹ sà.
9: Kọ̀mọ̀ èdè ọ̀la láti kọ̀tọ̀.
0: Ẹ káàbọ̀ sà.
9: Ẹ sà, èyí tí mo fẹ́ dá sí ọkùnrin yẹn tó sọ pé ayédèrú ìpínlẹ̀ Mako parọ̀. Ó rọrùn nítorí pé ìjọba Tinubu la ń gbọ́ gbogbo pé ẹwu ti ọgbẹni takọkọ tó kọkọ jáde síta wọn ní kò ṣe bẹrẹ wọn ti dá sílẹ tipẹ tí buhari tó kúrò ńbẹ ẹsà fún eléyìí náà máa dá mi ìlẹ àwọn ìjọba tó wà mà àwọn náà máa dá mi ìlẹ kò sí ìjìyà fún gbogbo kinní yẹn pàdí ni ó pàdí ni ó ní sọ pé tó bá tú àṣírí àwọn tó wà nídìí ọrọ pọn dálẹ wọn dálẹ yẹsà ilẹ̀ àmì wọn ò ní tu bẹ́ẹ̀ kan ṣe wa máa gbọ́ wọn ò máa ṣàwa ọgbóyàwó ẹ báwa wà ṣe ń gbọ ṣáwọ́ wúrọ̀ lọ́dà ó sàn jẹ́ ká ríro òyìnbó ó tán nǹkan tó kàn ṣe ń bẹ̀ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ lákòótán àwọn tó ń sọ̀rọ̀ rìfáínárì ah so pe won ni Saudi ah so pe won le nani wa ni o le ni Nigeria pa la won joba Nigeria o se to Nigeria e ko eto
0: e se won a se e fokan bale e lo e ka ro e ka ro
9: e se lawo
0: e ka ro ma
9: e ko jo meta
0: yes ma
9: yes e ko eto
0: yes ma
9: oluko mi ni nickname Adekunle lati fe so wa po
0: e ka ro
9: seri lori oro subsidy ejo ile to lo eje ko ni kaloku wa laye subsidy awa la nsa mo ni isu meta 200 naira ki awon apc to debe won la re yo kan ni 3,500 4,000 ta wa ko la sa subsidy won mu subsidy yen won ko ta po ara won toba kasu subsidy abi eh ko wa ko ile onje nla ka ma ro po nbe gba yen la mo pe a o sawo subsidy awon people yin ti ya je wa ni to ni ka lupo ba wa laye ya ara e mo je ri awon pe ni pere enikan o le re enikan je ki lo je governor ko ko subsidy fun governor le lo le yin kan te so iri je nbe owo ko le nla ni ara si ni diri igba te mi ti mo mari 30 naira lo ta rice apo ta nla ni 70,000, 50,000 is it? 30 naira. Naira ni mo pe o ki se 30,000. 30 naira. Awa la so wo subsidy. Se wo lo pa go ni.
0: Wo
9: de da to le ka do to.
0: E seun ma. E seun.
9: Ko ni ka lo ku ma lo side e. Ko ni ka lo ku lo si country e. O da bo.
0: E seun ma. Dickness Adekunle lati Ifesowapo. Elo e ka ro.
10: Hello,
0: my radio in Lola.
10: I'm
0: you.
10: I'm not to do that. I'm not going to do that. Se ti gbo aro ti eni to n ba gba awon agbalagba to n ba mo kekere yen so wa lo ni nkan to le ti joba se egbe kan se kini kan bi map Nigeria ka ma le mo won le ke to ba ti wa loju won a ti mo dile to n se ka a ti won mo dile to ti won dira omo wo do won ni le o ko pe ni le se tori gbo ya ma ri je ti o a ba yin gbo o wa so pe do yen so wa o
0: ti ri pa wa o ami o esun ma mi dami lola lati ju saga 09063352 elo e karo
11: Hello,
0: yes, sir.
11: Hello, Mr. Balogun, sorry, that is Santos Labulega.
0: Mr. Balogun, I cover, sir.
11: I cover. Àwọn èèyàn wá pọ̀ ń gẹ̀kẹ́ tún lọ. Wọ́n pọ̀ mẹ́rin Adeleke lọ́sùn léṣe pé ó ṣiṣẹ́ dáadáa. Ó rówó tó gbà dáadáa ni. Allocation pọ̀ everybody ń gbà nísìn. So pé ọ̀kan tó tún wá sọ pé normally tẹ́lẹ̀ wọ́n fowó wọ́n lọ fún pàṣẹ economy ìgbà yẹn ni. Economy was not doing fine at all. I'm a student of economics. Was not doing fine. Wọ́n ní ìsìn ojú wa ń do fine. So awara wa fa wa ku excess yen la ni tira wa lo je pe elomi ala nko 10 naira o fe ke ni 200 to 1,200 lori e so do me na lo ni ko get e be abi tori ke ni ti e ni si gbogbo en to gba 1 million ni sala ni si to ba da so ti pada ti worker se ni to sise ni ki bi le se ni o le so 1 million bo ko ni pada ti ta ma wa secretary o ma vet a lot of things ní fi bàbá tó sọ̀rọ̀ tó bá ṣiṣẹ́ ìgbà ẹ̀ tó sọ pé ó lè owó tó wà lọ́wọ́ ẹ̀ tó fi di owó 200 million people for 400 years kó mọ́ nǹkan tó sọ àbí. So that's what we say pe because power ti kúrò lọ́dọ̀ wọn yẹn so they are doing everything with the can just to pull his government down. Wọ́n ní kọ̀ọ̀kan tó wà ọ́fà o.
0: Ẹ ṣeun sir.
11: So I rest my case bó ṣe rí nìyẹn
0: ẹ ṣeun
11: okay.
0: Ọ̀pọ̀lọ yóò ní ìjọba sa ẹ ṣeun 09063352
10: ẹlú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba wa lámì láì.
0: Ẹ sọ.
10: Lórí ẹ̀sìn ìjọdù.
0: Ẹ káàárọ̀ Mr. Lord. Ẹ sọ.
10: Ẹ ti yẹn la wọ̀ kò ní bẹ̀rẹ̀ fún gbogbo alágbára náà.
0: Àmì.
10: Àbí àwa gbà. Ẹ ní bí ká ṣe fi ń tún ẹgbẹ́ pé ọba tó kù yìí gbogbo ọlọ́ba kan kẹ́hùn.
0: Àmì.
10: Ọlọ́run wa kọ́ àwọn gbogbo Nàìjíríà fún wa fẹ́ràn gbogbo
12: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀

0: Agbe.
1: Àtàwọn ọmọdé àjẹ láti ìyá náírà.
2: Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.
1: Ẹ bẹ́ẹ̀ ni wọ́n ń gbé ya ní ọmọ ìjọba ìjọba ìjọba ìjọba láìmọ̀. Ó kàn láti jẹ́ omi ọmọ iye dúkìá tó ní mọ́. Ebi wà ń pọ ọmọ Nàìjíríà. Ẹ jẹ́ kí wọ́n ṣe dáadáa ọdún mélòó la fẹ́ lò láyé
4: This is Jordan 105.5.
5: Station with a voice for
1: Hello.
6: Ẹ̀ka
7: rẹ̀. Ẹ̀ka rẹ̀ kò tó. Ẹ̀ka rẹ̀ kò tó. Ẹ̀ka rẹ̀ kò tó. Ẹ̀ka
6: rẹ̀ kò tó. Ẹ̀ka rẹ̀ kò tó. Ẹ̀ka
7: rẹ̀ kò tó. Ẹ̀ka rẹ̀ kò
6: tó. Ẹ̀ka rẹ̀ kò tó. Ẹ̀ka rẹ̀ kò tó. Ẹ̀ka rẹ̀ kò tó. Ẹ̀ka rẹ̀ kò tó.
8: Awesome talk every day
6: and all day. Ara ni ma gba. Ko na oke. Awon gbe je pe ma yin fun me kunu. Eyin la wa gba sani e bayi. Eyin ni ta le go oju ari mewa. Oke. Se dabi na na ko.
9: This is Jordan.
6: You call me. To wa je ro yin ba ni le a se pe epo. Ni se a se ko wa awon.
10: But this is a sweet and it's about to get off.
6: Awon retirees. Àtàwọn ológun wa ṣé owó yẹn náà pẹ̀lú ọdún náà gbà padà lọ sí àtàwọn ará àkọlọ́jà. Àwọn táyà ní táyà ṣiṣẹ́ ìjọba táyà ní nǹkan kọ́. Àǹfààní tí gbogbo aráàlú lè jẹ́ lé ẹ̀kú wọ́n ṣe inú èpè rẹ̀ kọjọ́ kó wà òkè. Yàrá àwọn gbọ̀ngàn àjọ fọ́nìsì sọ pé nǹkan tó yẹ sọ gbígbì kan náà tẹ̀lé.
7: Ẹ ṣeun bàmí, a máa tẹnu mọ́ náà ni. Ẹ ṣeun sá, ẹja fẹ́ lómi láǹfààní, wọ́n ìṣẹ́jú kan àbọ̀ ni ẹ̀dàkùn èrò pọ̀ lójú òpó. Ẹ lọ ẹ káàárọ̀, ẹyin rédíò yín lọlẹ́ orúkọ yín àti peter ti ń pè. Yes sir.
11: Ọ̀gbẹ́ni Adé láti Ìmọ̀ràn.
7: Ẹ káàbọ̀ Mr. Adé láti Ìmọ̀ràn.
11: Ẹ wá sá.
7: Yes sir.
11: Ṣé rí nípa tí ọ̀rọ̀ sọ́sídì ọ̀nà sọ́sídì? Àlè sọ pé kọ́ da padà àmọ́ owó yìí kí wọ́n fi ń ṣe. That's kókó. Àwọn aráàlú mẹ̀kúnù kò sí àǹfààní kankan tó ń ṣe fún wọn. Tó ń ṣe fún àwọn mẹ̀kúnù. Ẹ sọ pé fún àwọn gómìnà lówó. Ṣé gómìnà ìkan wa fi ṣe ṣọ́ọ̀ṣì iṣẹ́ èkó ìgangangangangó fẹ́ mẹ̀kúnù mi ló ń jà fà nínú Lékòó yìí. Ká máa sọ pé gbogbo ọ̀dà fèsì. Àpárá wọn ni àwọn tó jẹ́ gbẹ́yìn mẹ́mbà. Àtọ́jẹ̀jẹ̀ mẹ́mbà gan ṣẹ̀ṣẹ̀ rí ètò bá ṣe tó gbọ́ bẹ́ẹ̀ṣẹ̀ bá múlẹ̀ dáadáa ni. Ìpìlẹ̀ wa ń sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ń fún wa ní gómìnà lákú location títì. Lódì ìlú ò dáa káàkiri gbogbo ẹ̀ ní ìtọ́ tí gbogbo ẹ̀ ṣe bí gọ́ṣẹ́ gọ́ṣẹ́ mọ̀ nípa ẹ̀. Àbí tí Tinubu fẹ́ lọ kò mọ̀ nípa ẹ̀ kò gbọ́ nípa ẹ̀ kò gbọ́rù yìí.
7: Tọ́ ẹ ṣeun sá. Ẹ ṣeun bàbá mi ní láti ayé mẹ́ràn.
11: Àwọn apẹ̀lẹ̀ wa.
7: Àmì sá. 09060003352. Ẹlú ẹ káàárọ̀.
6: Ẹ káàárọ̀.
7: Yes sir.
6: Adé láti Ayọ̀bọ.
7: Mr. Adé láti Ayọ̀bọ. Adé tẹ̀lé ra wọn.
6: Ẹ wò ṣẹ́rí tíjọba bá ti wà. Ṣẹ́rí tí pọ́lítìkì bá ti pọ̀ jù. Ó máa jẹ́ kí inflation high ni. Ṣẹ́rí pọ́lítìkì corruption gbogbo à ń lu yìí. Ẹ ló.
7: Ẹ sà ń gbọ́ yín sà.
6: Ṣé corruption gbogbo à ń lu yìí? Corruption gbogbo à ń lu yìí? Ṣé bí kọ́ọ̀bù record náà ṣé báwọn ìjọba kan ti wárí tó gbé pé wọ́n wá ní ìjì lílì náà wọ́n kọ́lé wọ́n ṣe títì wọ́n ju àwọn ọmọ skul wọ́n kọ́ ifeat wọ́n fi wọn ní ìwé textbook wọ́n fà àwọn ọmọ skul àwọn ọmọ skul làwí. Gbogbo nǹkan àwọn ọ̀gbọ́n náà kan gbójú kúrò jù náà dẹ̀ kọ́ nípa lórí kẹ́ni bó bá ṣe rẹ̀ ni kò yí. Ìjọba níṣẹ́ láti ṣe ìjọba. The discipline is very very important. Disciplinarian la need. Because ọ̀pọ̀lọpọ̀ owó àbúrò wà lọ́wọ́ àwọn èèyàn kan wọ́n lè dákẹ́ efcc gan lójú ní iṣẹ́ efcc èpè o wọn ṣiṣẹ́ local government o wọn ṣiṣẹ́ state o chairman mélòó náà ti gbé ọmọ yín local government ta ní nàìjíríà ni gbogbo wọn kàn jẹ wọn lọ wọn kàn jẹ wọn lọ wọn jẹ wọn lọ gbogbo yìí kí gbogbo ọmọ tó ń gbà lọ nìyẹn náà ọwọ price index kọdúnmọ price index lọjà ìjọba

0: mo ti mọ́ta lára ṣe ń gbà ní ẹ̀hún mọ́ta lára dìgbà tó máa lọ kọ́jọ́ máa bèrè iye ọjà ọ́ emílẹ̀ ń takí nì àti wọ́n lè mọ ọlọ́pọ̀ yẹn owó ti wá jẹ́ káà má tiẹ̀ mọ́ bí táà ń lọ mọ́ gbogbo ìṣó ti pọ̀ jù náà ẹ̀wọ́.
1: Ẹ ṣeun Mr. Adé láti Ayọ̀bọ́. Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ mà.
2: Ẹ kọ́.
1: Yes, ma. Ó kọ́ yín àti Peter ti ń pè wá.
2: Báńdì Akínṣọlá láti Àlùmọ́ṣọ.
1: Ẹ káàbọ̀ ya mi.
2: Ẹ lọ sá.
1: Yes, ma.
2: Nípa ti àwọn tí ṣọ́ọ̀bù wọn jóná ní Ìbàdàn yẹn ni mo kẹ́dùn.
1: Ok, ma.
2: Nínú gbogbo ń tàn wí pẹ̀lá tó tó ni tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lóríṣiríṣi. Irú àwọn ṣọ́ọ̀bù bẹ́yẹn fún wa jẹ náà ló mọye mílíọ̀nù ọ̀fọ̀jà tó ti jẹ́ ńbẹ̀ náà.
1: Tó ti dànù.
2: Àmì ṣòfò mi, àmì ṣòfò ara wa.
1: Àmì o.
2: Ọlọ́run á dákun lọ wọn padà o.
1: Àmì o.
2: Ẹ
1: ṣeun ìyá mi. Ẹ jẹ́ ń wá ìpè kan kí fi kí ètò tààrọ̀ ìlẹ́yìn. Pápá orúkọ yín ẹ káàárọ̀. Ọjà ẹ káàárọ̀. Yes, ma. Orúkọ yín àti Peter ti ń pè.
3: Arábìnrin Ọláìpẹ́ láti Yànnà Pàjá.
1: Ìyá mi, ẹ káàárọ̀.
3: Wọ́n ṣẹ́yẹ Yorùbá sọ̀rọ̀. Wọ́n ní amúkun ẹ̀rọ ẹ̀ wọ́. Òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀. Gbogbo ọ̀rọ̀ yìí ti wọ́wọ́ láti ilẹ̀. Àǹdẹ́ àwọn tó wà ń bẹ̀ nǹkan kan náà ni gbogbo wọn. O lè kọ́, o lè ń gbà. Ọ̀kánjú Adébẹ̀ ó ní wọn ò pin dáadáa. Ọlọ́run nìkọ́ ló lè bá wa tán orílẹ̀-èdè yìí ṣe.
1: Ẹ ṣeun ìyá mi. Ẹ jẹ́ àmàfin lè ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ ẹ̀ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yin àgbààgbà. Ẹ̀yin májè ó bàjẹ́ kò sì ní bàjẹ́ lágbára ọlọ́run. Ilé tí yín náà ò ní dàrú. Ẹ ṣé tẹ̀ jẹ́ dá ṣe láàárọ̀ ẹ̀ tá a jọ ṣe àjùmọ̀ ṣe gbogbo wa ni ọ̀túnúwò ìròyìn. A tún pàdé láàárọ̀ lálágbára ọlọ́run títí ọ̀la tá a pàdé. Adúpẹ́ lọ́wọ́ Adémọ́lá tó wà nílé agodo pẹ̀lú mi láàárọ̀ ẹ̀. Abdulrahman òun náà wà pẹ̀lú mi láàárọ̀ ẹ̀. Àti Otókì Ayọ̀bami àjọ wà nílé agodo láàárọ̀ ẹ̀ náà ni. Ẹ̀rí olúwàgbé mi lékè Adébáyọ̀ lórúkọ tèmi. Peter Olaniyi ló mojú ẹ̀rọ fún wa pẹ̀lú Razak Adéjàre. Olóòtú àgbà òyí padà Lánrè Johnson. God bless you sir. Àjọṣepọ̀ wọ̀ níbàjẹ́. MC Rawọ Èdè mò ń lọ ní ìlọkin padà wá láago kan lónìí lórí ètò bó ṣe ń lọ. Títí aago kan kọ́ àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ sọ fún yín pé mo yọ́ ọ́ ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka.

0: jàgbọ́ mc rawọ ẹ máa gbọ́ ètò ẹ lórí ìkànnì yìí ẹ má yí kúrò bẹ́ẹ̀ ẹ filẹ̀ síbẹ̀.
1: Ìgbà mi ti dé ayé ẹ̀wọ̀n abámijó yé ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀ èmi ọmọ yín tó tọ́nà ni ẹ máa gbọ́ ètò mc rawọ akéwì jẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò don't touch it ẹ máa gbọ́.
2: Bẹ́ẹ̀ni kò sí eléré ehoro kò sólókìtì jímèrè kò sí àdáto lè bẹ́jáwẹ̀ láàrin àgbàmí tó bá jẹ́ ti ká pèdè lórí rédíò mc ìràwọ̀ akéwì jẹ orí rédíò ẹ máa gbọ́ lónìí.
3: Ẹ kú déédé àsìkò yí gbogbo ọmọ tó mú wá ilé sọ méjì ọ̀nà mọ́tò mú lórúkọ mi èmi làrúlé kọ́lá ọ̀làwòye akínwọ̀ ló tí ò gbọ́dọ̀ kú bàbá mẹ́wàá ń ṣẹlẹ̀ ló ń sọ fún yín pé ẹ máa tẹ́tí sí gbogbo ètò gbémilékè ọmọ adébáyọ mc ìràwọ̀ akínwèjẹ gbogbo pèdèpèdè ó mà sí rí agbe ẹjẹ kó dárú ọ̀rọ̀ ó mà yẹ sí àlùkò ẹjẹ kó kó sun èdè mc ìràwọ̀ mọ rírì lékeléke ẹjẹ kó kẹ fúnre lórí afẹ́fẹ́ akínwèjẹ gbogbo pèdèpèdè ó ti mọwọ́ àdìtú àgbékalẹ̀ ẹ̀wẹ̀ ẹjẹ kó máa jẹun pẹ̀lú àgbà ẹ máa gbọ́ gbogbo ètò mc ìràwọ̀ ẹ ṣe àtìlẹyìn pẹ̀lú ìpolówó àti ìkéde èmi àròlé kọ́lá ọ̀làwìyí bàbá mẹ́wàá ń ṣẹlẹ̀ lù ú lọ́ǹtẹ̀ ayọ̀.

0: gbé wọn sí. Ṣé abẹ́ ilé-iṣẹ́ wọn. Tá a mọ̀ sí record label, àwọn ọ̀gá wọn ni wọ́n ń wọ̀dí wọn pé ẹ sanwó wa a sì ń ṣiṣẹ́ fún yín. Bí èèyàn bá ṣiṣẹ́ fún èèyàn kan sanwó ẹ̀ o.
1: Awesome talk every day.

0: ọjà sùúrù lérè náà èrò bitiwiti.
1: Your favorite tunes are just a click away.
0: Ǹjẹ́ èmi ò mọ̀ bóyá ẹdẹ́yìn rà ní oṣù lọ gẹ́gẹ́ bí ìwádìí àti àwọn ohun tèmi rí ní bíbá yìí. Ó máa yé mẹ́sìn 50,000 fún báyìí.

àwọn ọjà tẹ́ ti lè rí àwọn aṣọ òkèrà bí balógun àwọn máa ta ní wọ́n máa tà fún àwọn tí wọ́n fẹ́ lọ tún tà bákan náà tẹ́jú oṣó náà àwọn náà ọjà amúṣin oṣòdì kàtàngúá àwọn bẹun ẹ lè rí àwọn aṣọ tí wọ́n ń pè ní òkìrìkàrà lówó pọ́kú ẹ lè rí à ń bẹun tẹ́ fi máa lẹ́yìn náà mọ ṣòwò rẹ aláràtúntẹ̀ ẹ̀yìn aláràtúntẹ̀ ẹ máa lo àwọn ọjà tí mo sọ̀hún. Ṣẹ̀rí àwọn tí wọ́n ń ta ọjà lórí ẹ̀rọ ayélujára bíi Instagram WhatsApp àwọn tí ń taṣọ tí ń ta bàtà ní ọwọ́lọ́wọ́ báyìí wọ́n ti wà ní ìpele kejì àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé nínú ọjà tí ń tà jù ní gbogbo àgbáyé o níbi káràkátà lágbàáyé wọ́n ní àwọn tí ń tà lórí ẹ̀rọ ayélujára ipò kejì ni wọ́n wà báyìí. Èmi mọ̀ nǹkan tí wọ́n náà ṣì ń dúró ṣe tó káwọ́ gbéra sínú ilé ń bẹ̀rùn ó jẹ́ wá kan ṣe àsìkò ń lọ. Bó ṣe ń lọ náà lètò ètò ní bó ṣe ń lọ ní iléeṣẹ́ Jordan 105.5 FM. Àwọn tèmi ti wà lójú òpó TikTok ẹ máa tẹ̀ ẹ́ máa bó sí àsíá.

0: obìnrin ni ṣubú ṣe fẹ́ ní ìbẹ̀rẹ̀ mọ lẹ́tà náà fọmọ náà bá ti lálùyọ náà tó rọwọ́ yọ náà bí ẹkún mọ pé dandan ni ó dà kó má lọ di ẹ̀gbín ó tọ́jú òbí ẹ̀ ní dandan náà ni dandan ni ó yẹ kó ọmọ tọ́jú òbí bí òbí ti ẹ̀gbìyànjú tí ẹ̀wọ́ ò ká àti ṣe bó ṣe ń fẹ́ bó ṣe rí nìyẹn ó yẹ kó ọmọ mọ pé dandan ni
1: bàbá mi èyí tayọ láti gbogbo ní ìkòròdú. Hello, ẹ káàsán o.
2: Hello.
1: Hello, hello ma.
2: Tàwa nù.
1: Wọ́n mi ọ̀pẹ láti Ìkòròdú.
2: Ó ti pọ̀ lọ́wọ́.
1: Ẹ káàbọ̀, bó o ní gbogbo Ìkòròdú
2: bẹ́ẹ̀. Ẹ bẹ́ẹ̀.
1: Kí lẹ sọ ma?
2: Ó ma kọ́m.
1: Ok.
2: Ọ̀rọ̀ tẹ gbọ́ lọ́sọ̀rọ̀ gidi ni. Mọ èmi fẹ́ ran àwọn bàbá àti ìyá kọjá tọ́jú àwọn ọmọ. Torí àwọn àgbà níbi téèyàn ṣe sí kéèyàn mọ́ retí àti jẹ́
1: bẹ́ẹ̀. Ènìyàn ń jẹ́ ń bẹ̀.

0: E ka so. E yi radio yin lo le o. E shi unsa. O ko ya bi ti pe yes sir.
1: Good morning Lagos. Welcome to the Jod and Breakfast show. And today
2: Hey everybody, this is the sweet and it's about to get all funky today. Great music.
0: Peter Raymond, a cabo sir.
3: Ben.
2: Fantastic teams in making you the best entrepreneur.
3: Possibly
2: be. Yes. So my people, this is not Jordan Drive, now they listen to so get
3: better. Irú ìpòkípò bí òun kò wà àwọn ọ̀gbìn yẹn náà mọ̀ pé ó ṣe gbogbo ọ̀kan tó lè ṣe kì í ṣègbà tí wọ́n jẹ̀ máa sọ fún pé nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe fún yìí sẹ́yìn ló gbọ́dọ̀ ṣe fún yìí so nítorí ẹ̀sán tàbí àwọn ọní ọlọ́run pẹ̀lú èèyàn bá gbèrè àti ṣe pé ọlọ́run ṣe nǹkan fún
0: yìí
3: wọ́n gbọ́dọ̀ ṣe fún àwọn òbí ẹ̀ torí náà kì í ṣe ìgbà tó yà àwọn òbí bá bèrè.
0: Kò dìgbà tán bá bèrè ó pọn dandan. Ó dà ẹ ṣeun bà mí Peter Raymond láti agègè ṣùgbọ́n ìbéèrè mi ni wípé ǹjẹ́ ó tọ́ kí òbí máa kàn ní dandan kàn ní ipá fún ọmọ láti tọ́jú wọn lọ́jọ́ ògbó ẹ̀lú ẹ̀ka àsan.
3: Ẹ̀ka àsan sà ẹ fi ẹ̀wọ̀n ẹ kú ètò.
0: Yes ma.
3: Sísa àjàwó láti abúlé ẹ̀gbá.
0: Ìyá mi àjàwó láti abúlé ẹ̀gbá mi ní wá yín tì.
3: Gbọ́dán nù ọmọ gbọ́dọ̀ tẹ̀lé òbí ẹ̀ ní ìyá òbí tó bá ṣe fọ́mọ ṣùgbọ́n kó mi báwa rí nírí pé òun máa jókòó ti pé àtìkọ́mọmọ́wá káwọn òbí náà ṣe tó máa jẹ́rẹ̀ lọ́jọ́ alẹ́ wọn tí èmi ṣe pé nígbà tí wọ́n bá dé ọ̀hún lè jẹ́ bọ̀tẹ́ fẹ́ ní láwọn láti tọ́jú òbí ẹ̀
0: láti tọ́jú òbí
3: ọmọ tí òbí tó bá tọ́jú ọmọ.
0: Ẹ ṣeun ma. Hello.
3: Hello.
0: I got some ma. Yes ma. Yes ma. Eba n yire do yin lole ma. Ya mi abike jimo. E ṣeun. Yes ma.
3: Dada mi fẹ mo lati tọju obi.
0: Obi gbudọ kan nipa fun.
3: Mo ti ya lati ma pato fun ọmọ pe dada ni ko se fun. Ọmọ tó bá ń gbọ́ ọlọ́run dáadáa tó mọ̀ kí ní bó ṣe wà nínú àti ilé ọmọ àbáyọ wà nínú àwọn kírísítẹ́nì omi ilé sọ́run bẹ̀ẹ̀kì ní ẹran alukuran ọlọ́run lè nípa láti ẹnu pé ọmọ gbọ́dọ̀ ṣe fún àwọn òbí ẹ̀ sí yẹn ọmọ gbọ́dọ̀ ṣe fún àwọn òbí ẹ̀ tó wá ṣe gbọ́ bóyá pé tí wọ́n ti tàsíkò tóbi máa máa bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ọmọ. Kóbi wọn abèrè nǹkan lọ́wọ́ ọmọ àmọ́ tí òfin tó ń gbọ̀kan tí wọ́n gbọ̀ ń ṣe fún. Wọ́n máa bèrè lọ́wọ́ ẹ̀ pé dẹ́dẹ́dẹ́dẹ́ kó wá ṣe nǹkan fún ẹ. Ọlọ́run ìfọ́bí sí wọn. Bẹ̀ẹ̀kì yóò wọ ọlọ́run sí ọmọ sí ìyá àti bàbá. Òní ojúṣe kò mọ sojúṣe fáwọn òbí ẹ. Bẹ̀ẹ̀kì àwọn òbí náà gbọ́dọ̀ sojúṣe tiwọn náà fọmọ. Fọmọ.
0: Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi. Ami o ya mi.

0: ìyá mi dáadáa mo rẹ́ni kejì ọládélé ìyá ìlí ìyàwó àkúbè mo kì í o hello.
1: Hello.
0: Hello sir, ẹ bá ń yí rédíò yín lọlẹ̀ sir. Ẹ bá ń yí rédíò yín lọlẹ̀.
1: Hello.
0: Yes sir, ẹ káàsán sir.
1: Mo pẹ́ bó.
0: Yes sir.
1: Nípa ọ̀rọ̀ fẹ́ǹ tó mo fẹ́ dá sí.
0: Orúkọ yín sir.
1: Orúkọ mi ni Abraham.
0: Láti bò.
1: Láti Gbọ̀ngàn.
0: Ẹ káàbọ̀ sir, Mr. Abraham láti Gbọ̀ngàn.
1: Nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́tí mẹ́tẹ̀ máa ní pé kò wọ́pọ̀ nínú kó má tọ́jú ọmọ tó tóbi tẹ̀lé bẹ́ẹ̀.
0: Kò wọ́pọ̀ nínú òbí kó má lè kó má kò lè burú títí kó má tọ́jú ọmọ tán bí.
1: Bẹ́ẹ̀ni torí nígbà mi nígbà tó rí kẹ́rẹ́ yẹn òbí máa tọ́jú ẹ̀ gbà fún màmá yìí òbí ló tọ́jú ẹ̀. Ó ní má sì pé kò tọ́ nígbà tó yẹra tó bí ẹ lọ sí yunifásitì àbí kọ́lẹ́bí kan. Tí nǹkan tí mo sọ yìí ní
0: pẹ̀lú
1: kí ọmọ yẹ kó ọmọ tọ́jú òbí ẹ̀ sí ní sọ́dọ̀ kùtẹ́ tí ò mọ̀ pé àpàbá ẹ̀rọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìlú kankan o torí àwọn nǹkan tí ẹ̀ tí tá ń gbé tá ń gbọ́ni sí ní orí oṣù kò lọ́kọ́ níbẹ̀ kò sí bọ́mọ kó ọmọ tó dàgbà òbí wọn kò tọ́jú ẹ̀ àbíbẹ̀kọ́ ni ó wá ní ṣeéṣe kí ìyáálá kò sí láti ní ẹ̀rọ sí yunifásitì o àbí láti lọ sí ìpínlẹ̀ kan o ṣùgbọ́n kò sí òbí rẹ̀ tó lè gbà kóun bí ọmọ rẹ̀ kó má rọrùn sí primary and secondary school kó bá mọ̀ yẹn kó wá mọ̀ sí ní òbí ara ṣé kò kòkò tó lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ báyẹn ó sì gbé lẹ́ẹ̀lẹ́. So ìmọ̀ràn mi ni pé ọlọ́run jọ̀kan mọ̀ sí òkun ẹgbẹ́.
0: Àmì o ẹ ṣe sá inú ayé gan a ti rí òbí tó forí ṣe fọrùn ṣe fún ọmọ tọmọ padà fi mọ wọn. A dẹ̀ ti rí òbí tí ò ṣe rárá tọmọ padà fi mọ wọn.

0: àwọn bàbá wa ńlé àwọn tàjọ wà ní ilé agodo àwọn náà ti sọ̀rọ̀ kò sẹ́ni tó parọ́ nu wọn ìkankan náà gbogbo wa ń sọ torí pé ilé ayé ìlú gangan ni bó ṣe kọjú sẹ́lòkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ ni wípé tó bá wà ní ipa òbí lónìí gbìyànjú gbogbo ipá rẹ tọ́jú ọmọ hello.
1: Ẹ̀lọ́ ní ìlú àbí Fẹ́júmọ́ ló pè padà.
0: Ìyá mi.
1: Ẹ̀yà.
0: Yes, ma.
1: Ó wu àwọn òbí mi láti ṣe fọ́mọ wọn. Bẹ̀ẹ̀ ti agbára ni ò sí fún wọn.
0: Kò ságbára.
1: Tọmọ náà dẹ̀ máa mọ̀ pé ó wu àwọn òbí òun kan ṣe fún òun. Ètí ń gbà tí ó bá sí. Ìpín tó fẹ́ ṣe sí. Wà á dúró àwọn òbí bẹ́ẹ̀ ló máa ń tètè ń gbà lórí àwọn ọmọ mi tó fi tètè máa ń bá láàánú pàdé. Ẹbí tètè máa ń rí ìyọ̀nà ọlọ́run gbà. Jẹ́ pé gbogbo nǹkan padà máa dán fún wọn.
0: A máa dùn.
1: Jẹ́ pé àwọn gan máa jẹ́ lẹ́nu wípé kò sí ọ̀kan lọ́wọ́ àwọn òbí àwọn bẹ̀tẹ̀ àwọn gbọ́dọ̀ tọ́jú àwọn òbí àwọn àwọn mọ̀ pé wọ́n fẹ́ ṣe ìṣàgbára fún wọn. Má gbọ́dọ̀ tọ́jú àwọn òbí àwọn. Àdúrà àwọn òbí bẹ́ẹ̀ máa ń tètè gbà lórí àwọn ọmọ wọn. Máa fi ń bá yọrí ọlọ́run padà ní kíákíá.
0: Tó
1: kọ́ náà kọ́ ran gbogbo wa lọ́wọ́ àníbọ̀.
0: Àmì o ìyá mi ẹ ṣe gan-an.

0: ńlá ńlá kan nílù yìí tó yẹ pé wọn dúró do ọmọ pé kọ ọmọ ó dé káwọn tó jẹ àbí káwọn tó ra nǹkan àtòbí kó bí ó ṣe gbogbo ohun tí wọn ó jẹ lọ́jọ́ alẹ́.
1: Innovation radio has never been this
0: excellent. Torí àmọ́ irú ẹ̀mí tí ń bárú àwọn ọmọ tẹ bí tí ń bá wọn gbé ọmọ mi ẹ.
1: This is Jordan

0: Listen get now and turn off.
1: Follow us on social media. Social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM link.
2: Malo, wait. Olorun ba mi dakun dabo wo.
1: Listen on the go at www.
2: La ojo ni ti se ayajo ojo bi anabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ki o fun wa ni omo ti o toju wa lojo ale. O aye o ma ko yin omo si wa. Gbogbo ilakaka yin adaada lo soja ile epo lo si oja katangua lo soja osodi. Tori pe omo yin obi mi se alagbaru o fi ran omo lo le iwe giga. Omo na de yan yan ju sugbon
3: mole
2: won ti ya o ya wa kisa la bule omo n da lesi borun ni o omo n se oble dori me lo inu club e bi sin pa ya iya to je ya lori re o sele dada ah se mo le gbe pe e n gbe pe eni give ka se hello
4: e ka so
2: ya
4: o ẹgbẹ́ ṣé bá dìbejì mo bá sọ̀rọ̀
2: ìrọ̀ èmi ò tí ì bíbejì o orí rédíò láwà ìyá mi ó já wọnú ara wọn tó ẹja máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ orúkọ lọ́wọ́ gbogbo ẹ̀yìn àwọn it student wa agbára ọlọ́run ẹ jù wá lọ gbogbo ọ̀nà tí ẹ̀yìn náà bá tọ̀ yóò já sówó ẹ ní ṣiṣẹ́ lásán ìwo làṣẹ babaláwo ni ọ ẹja wà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣe o ẹ ní dánìkan ṣayé náà yẹ ṣùgbà mi ó tún jẹ́ kínú èmi náà dùn díẹ̀ ètòtò ní dùn àdúpẹ́ pé òkun ọlọ́run ó gbẹ̀yìn ifá ó gbẹ̀yìn ànábì ó gbẹ̀yìn jésù ó gbẹ̀yìn àdúpẹ́ lọ́wọ́ razak adéjàre àti peter ọ̀lànìyí àwọn olóòtú mi nu ilé agodo nu engineer morgan peter òun ló wà nílé agbára lọ́nà tẹ́ fi ń láǹfààní láti máa gbọ́ wa àwọn náà mójútó gbogbo ẹ̀rọ tẹ́ fi ń gbọ́ wa ẹ ṣeun olóòtú àgbà yányán aláṣẹ àti olùdarí iléeṣẹ́ jordan 105.5 fm tẹ́kọ̀ àti ètò wà lábújá ọmọba ọ̀lànrẹ́wájú johnson god bless you àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ ilé náà ni èmi náà fi ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹ́rú ọ̀kìn mi ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọmọ abisojú kọ́ ọ̀fà òmọ̀ká ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú lọ́mọ ilé akájọmọ ọlọ́run lè bàbá tó bí mi lọ́mọ ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ ló kọ́ tèmi jẹ́ mc ìràwọ̀ yín náà rèé akéwé jẹ́ pèdèpèdè máyégun náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tọ̀tọ̀ lọ́rọ̀ wà àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ 0912411956 fún ìpolówó ọjà bí ìkéde abẹ́ nílò mc ní onírúurú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe lọ́sàn-án òní mo yọ́ ọ ọlọ́run ọba mi sáyẹ̀nsì ó dàbọ̀.

0: sọ ní kẹ́pẹ̀ mí èmi yóò sì dá ọlọ́run. Èyí ló mú kí ìjọ apostolic church àtúndá olú olóko jùlọ gbẹ̀rẹ̀mú assembly tó wà ní ojú orin jumbo land off ọkọ̀ ìlú àgbàdo ogun state pè wá sínú ìpàdé agbára tó máa wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ́ wednesday gbẹ̀rẹ̀mú program ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán. Bákan náà ni gbogbo ọjọ́ friday ìṣọ́ọ̀rù tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀. Bákan náà ni ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán. Níbi tí Ọlọ́run yóò ti máa wọ́ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo. Ẹ má gbàgbé àti gbádùn Jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí Jordan 105.5 ní gbogbo ọjọ́ Tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ní kẹ́ máa pàdé wòlíì. Ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sórí 0706061 9653 tàbí 0815242 8554. Gbáre mú o, mo ti ríre gbá mú.
1: Mo súre jáde o, ilẹ̀kùn àárín yóò sí fún ọ. Alágbára ti ń jọ ẹ́ lẹ́nu lórúkọ Olúwa Oyájọ wọnú ìdè. Ogun tó fẹ́ pa ẹ́ sáyé, irú ogun náà lórúkọ Olúwa Oyá kò fàyè rẹ lẹ̀. Tá a bá rí ẹ̀dá tó sọ pé màá máa gbomi jẹ́ lójú rẹ, irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Olúwa kò dé ní àkọlẹ̀ bò. O ti bọ́ lọ́wọ́ ogun. Ìyàrá àánú ọ̀run kò wọbẹ̀ lọ. Àánú orí ọ̀fẹ́ lórúkọ Olúwa Oyá kò lọ rí gbà. Yóò ti dára fún ọ o, ní ṣubú mọ́. Àánú ti gbé ọ dìde. Bẹ́ẹ̀ ló máa rí. Lórúkọ Olúwa ọ̀nà rẹ máa là. Jésù Olúwa wa. Aleluya. Mo kí gbogbo yín wípé ẹ kú ọjọ́ èní, ẹ jẹ mara ànúgbà. Mo kí ẹ̀yin ọmọdé, mo kí àgbàlagbà, ipa ẹkú sí àtàárọ̀ lórúkọ Olúwa. Ẹ rí ajé ṣe, ẹ rí ajé ṣe, àánú orí ọ̀fẹ́ yóò bá yín rìn. Orúkọ mi náà ni Prophet Gbadege Ògúngbèmí, láti inú ìjọ àtúndá olú apostolic church ológo jùlọ gbarenu assembly ní ta kalẹ̀ sí Ogun state Jiboland ìlú alágbàdo ní ọpẹ́ ìlú. Ní gbogbo bí kíbi tó bá ti ń bọ̀ láti oṣù òdì Èkó, tó bá ti dé Èkó láti Èkó yẹn sọ pé wọ mọ́tò tó lọ sóṣòdì, láti oṣòdì wọ mọ́tò tó lọ sí àgbàdo tó gate. Tó bá ti gbé mọ́tò tó lọ sí àgbàdo jàyè tó gate, bọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ìyànà pàjá náà àgbàdo jàyè tó gate, bọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ gbé mọ́tò àbí kórópé àbí ọlọ́kadà ipò lọ sí ìdálẹ́mọ́, láti ìdálẹ́mọ́ gbé ọ̀kadà tó lọ sí Jiboland ojú rẹ. Kí ni mo gbé Jiboland ojú rẹ? Ibẹ̀ lọ́rọ̀ àtúndá olúfìdí kalẹ̀ sí. Wàdí máa rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọlé ti ń jáde. Ọlọ́rọ̀ àtúndá olú ló ń ṣiṣẹ́, kì í ṣe èèyàn. Prógámù Wednesday yẹn lágbára sá. Oh God, oh ni testimony. Nítorí màmá kan wá, ọgbà ọlọ́run ò fún mi lórí àfẹ́ láti máa mú ẹ̀rí wá lórí rédíò. Ó mà ṣe o, lómi jẹ́ ẹkú rẹ fọdidi ọdún mẹ́wàá, bàbá mi yóò nùúnù. Màmá yẹn omi jẹ́ ẹkú rẹ fọdidi ọdún mẹ́wàá, bàbá mi jẹ́ nùúnù lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyanu ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ, wòlíì rẹ ló sọ̀rọ̀, má mi sì ọ̀la. Wòlíì rẹ ló sọ̀rọ̀, ohun tí mo rí mò ń sọ. Wòlíì rẹ ló sọ̀rọ̀, tó bá jẹ́ lóòótọ́ ni bàbá mi ti túbú ìgbà mi já, tí ìdèjẹ́ já lórúkọ Olúwa ogun ayé rẹ ti jábọlẹ̀. Gbogbo àwòrán tí ayé fi mọ́ nítò ògo rẹ, jíngí náà àwòrán náà bàbá mi fọmọ́lẹ̀. Mo fẹ́ jó wá ní ọ̀la. Gbá mi, o ti ń gbọ́ ẹlòmíì ò gbé gbèsè. to ba ti ra ba lie o le ba na tun pade Olorun atun da olu ki se Olorun kekere o Olorun ti mo fe yin ti to je ran mi lowo ni Olorun ti mo ni gbagba ninu re bi pe ko so ngbogbo ti o le se Olorun ti mo ninu re to je pe o ya mi lenu gbogbo ona Olorun ti mo ninu re to je pe o njo mi loju Olorun ti mo ninu re to ja ide awon ise ama ti se iyanu ti o to jojo ori mi lo la baba mi ma se eyan ko pe mi sa lati di diaspora oni daddy e wo mo ma gbo radio yi anti mi lo ni ki ma gbe sibe every Tuesday ba daddy ohun to pa ohun lekun fodido odun maru Olorun je se gba mi dada bo fe jo pade Olorun atun da ro ni ola ni ago mewa program ya ma lagbara sa ni ago mewa si ago meji oluwa ni ki gbogbo eyan mu aso dani to le fi si oja aso dani ti o le fi si oja awon abiamo nikan ni program ye wa fun lola o ide omo re gbudo ja omo re gbudo ni ti sile ogun omo re gbudo se ogun ojuko ne ogbudo faye omo re sile ma jabi agba jabi amo lola ma rush bo lati ago bo mi mo ni eyin abiamo lati ago mepa ni program enji ma bere ago meji a ma pari gbogbo eyan ma lo le abiamo megbese se ekun tomo re mu esun yen se iyen lo da ologun omo ti di elesi omo odi na won omo ti do olokuku omo iwo ni ko ma duro ko gbegbese ni ola yen ma lagbara o aso fufu abe ni aso to le bi si oja loluwa ni ka mu wa lola gbiyanju lati gbegbese abami ni ola yen ma lagbara mama ni ola yen ma lagbara o Oluwa ni pe ohun fe jaide awon ma I awon kuku ti ojo mo re si awon okuku to ojo mo re si baba mi so pe ohun fe gbe jade iwo ni ko wo boli re lo ba o soro

0: tí wọ́n ti kí wà káàbọ̀ lọ́jọ́ tòní lórí ètò lẹ́sẹ̀kẹsẹ̀ orúkọ tèmi ò yí padà olúwa tóbi lọ́ba ọmọbọba tí ń jẹ́ délékè tí wọ́n ti mọ̀ sí mc gíga lolúwa lóhun tọ́lọ́run òní bàbá wa nínú olúwa náà bàbá wòlíì ọ̀làtúnjì tàlàbí ẹ̀bùn nígbà tí wọ́n ti mọ̀ sí bàbá wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà ti wà pẹ̀lú bàbá wòlíì gbogbo àgbáyé fẹ́ gbọ́n tọ́lọ́run ní fún yín látẹnu.
1: Orí òkè ni mo ti ń bọ̀, ó pé ọjọ́ mẹ́fà gbáko ni mo lò ní orí òkè kí n tó sọ̀kalẹ̀. Gbogbo ayé tó ń gbọ́ mi lálẹ́ yìí, ẹ fi ara balẹ̀, ara mi sí yín láti orí òkè.
0: Kúra rẹ̀ kú oríire.
1: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí sùn àṣírí tọ́lúwà fi rán mi sí yín.
0: Yes sir.
1: Ẹ gbọ́ báyìí lolúwa ni o. Olúwa ni wòlíì, jẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n kọ orin yìí nínú ilé wa. Ṣé rí orin?
0: Yes sir.
1: Tẹ́ bá ti ń kọ́ nílé yín, olúwa sọ mi pé ògo máa wọnú ilé yín.
0: Àmì lórúkọ Jésù.
1: Ìyanu á wọnú ilé yín.
0: Àmì lórúkọ Jésù.
1: Ẹ kọ́ dáadáa o, Ọlọ́run ayọ̀.

0: yin to gba mi ni asale
1: sami o
0: igbo na ni wole
1: yin mi oruko jesus
0: waina ka saida ruba ka poli waida e gba mi dada eyin to se ameni nu le wo ni fi oku o mara se
1: mi oruko jesus
0: e ma se me ni le o
1: se
0: eyin ti n ba lori akete aso yi
1: yes sir
0: loruko jesus o ye dide Oya ni de iwo ti eto re hai
1: loruko jesus
0: ologba eto re
1: mi
0: eto re to hai ologba ja
2: www
0: eyin to sami atua owu ajuni lo owu atuni de aye ti won gbe le sede re lori owo na gbeda
1: amen
0: owo na gbeda
1: amen
0: owo na gbeda
1: amen
0: gbogbo eyin ti o ri ala lori la
1: ko jesus
0: ba se sami odua e lo ri ala
1: amen
0: o e lo ri ala
1: amen
0: gbogbo eyin abi amo to sami odua awon omo re ma ri ala
1: amen
0: awon omo re ma ra ala
1: amen
0: gbogbo agbara to fi awon omo re soju kan olorun dano so abi
1: amen
0: olorun ran mi ni se lale
1: yes sir
0: kilo na lo se
1: olorun ran yin se lale
0: o ran mi ni se ni ale yi
1: yes sir baba o ni
0: awon to ran mi si awon eyan 100,000
1: 100,000
0: bani eniyan 100,000 olorun ran mi si se won awon to olorun ran mi si yen
1: yes sir baba
0: ni waju olorun oduro yi won ma bere si ri yanu to ni
1: amen oruko jesus
0: oluwa so mi pe Ise wa yi pada.
1: Amen loruko Jesus.
0: Ise wa se kini?
1: Ise wa ma yi pada. Sirere.
0: Sirere.
1: Yes sir.
0: Iwo iranse yi. Oluwa so mi pe eyin kan wa te nse isan. Oluwa ni ki so mi pe ola ni isan yin ma dokun.
1: Amen loruko Jesus.
0: Ajo wo ni?
1: Ola yi.
0: Ola yi. Ola yi.
1: Ola ode yi.
0: Oluwa so mi pe eyin kan wa ti aye fi ami si lara.
1: Loruko Jesus.
0: Ami aye. Ami mara lanu. Ami korira.
1: Jesu
0: Oluwa ni won fi so lara o ra lanu ni wa ju oba ni mo duro yi
1: Oluwa
0: lara 100,000 yen o
1: be ni sir
0: ami yen ma siku lo
1: amen loruko Jesu
0: eje Jesu ma pa
1: amen loruko Jesu
0: se Oluwa laje awon to woju Olorun fun omo Oluwa so mi pe ole ayo ma so ninu
1: amen loruko Jesu
0: ori oke lati nbo
1: be ni sir ko se ron beta be ni sir
0: ori oke ni
1: be ni sir
0: a su a jeun a mu a Olorun wa ran mi si aimoye eniyan. Aimoye eniyan ni ale yi. Oluwa so mi pe woli fun awon eyan ni kan to mu wa latori oke.
1: Latori oke ase ori oke.
0: Bani mo gbe kankan wa latori oke. Adura abami ni. Kini mo pe
1: adura abami.
0: Sari enikeni to ba gbo program ilale yi. Kò sírú ogun tó lè máa jà ọ́ láyé.
1: Yes sir.
0: Tí Jésù ò ní mú kúrò.
1: Àmì lórúkọ Jésù.
0: Kí ni mo ní Jésù máa ṣe?
1: Jésù máa mú kúrò.
0: Torí pé ẹ̀yin náà wò ó. A wà ní orí òkè yẹn.
1: Yes sir.
0: Fún odidi ọjọ́ mẹ́fà.
1: 6 days.
0: Láti Wednesday. A ò jẹ. A ò mu. À ń gbàdúrà. À ń ṣe sóòru. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wò wá ń bẹ̀ pé ṣé àwọn ènìyàn wọ̀nyí ṣé wọn ò ní padà sí kọ́mọ ni ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ọwọ́ ò tí ì tẹ̀ kẹta bá wá.
1: Àbí.
0: À ń fẹ́ kí Ọlọ́run dá wa lóhùn ká tó máa kúrò ní orí òkè. Ṣùgbọ́n ìgbà tí Olúwa sọ mi pé wòlíì nǹkan báyìí ni kò ṣe. Torí pé àìmọye ìwọ tó ń gbọ́ mi ìyẹn ní alẹ́ yìí tó jẹ́ pé inú ìnira ló wà. Inú ìnira gidi ló wà. Àwọn kan gbé ọwọ́ ní ọjà rẹ. Ọjà rẹ ò ta. Ẹ̀sà. Bí iṣẹ́ ènìyàn ò bá lọ déédé. Ẹnìyàn sọ kú o.
1: Kò sí rán bẹ́ẹ̀ sà.
0: Ẹ̀sà. Àwọn kan gbọ́ mi ní alẹ́ yìí. Tó jẹ́ pé ìwọ yìí nísìn. Graduate ni ọ́. O ò ríṣẹ́.
1: Àtọ́.
0: O ò ríṣẹ́.
1: Báwo
0: lèyàn ṣe máa graduate. Tí ò ní ríṣẹ́. Iṣẹ́ ayé ni. Iṣẹ́ ayé ni. Iṣẹ́ ayé ni. Ẹ wú ọmọbìnrin. Látọjọ́ tó o ti marry. Tó o ṣe wedding. O lóyún. O lóyún. So Olúwa wa sọ mi pé wòlíì wòlíì nǹkan báyìí ni kò ṣe. Wo kan báyìí. Kò ṣe é sọ lórí afẹ́fẹ́. Kò ṣe é sọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí bá sọ lórí afẹ́fẹ́. Èrò máa pọ̀ ju yẹn lọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wo mẹni tí Ọlọ́run ṣe.
1: Àtọ̀.
0: Wo mọ̀ pé oníṣẹ́ àmì.
1: Oníṣẹ́ ara.
0: Àti oníṣẹ́ ìyanu
1: ni. Bẹ́ẹ̀ni ni Jésù.
0: Ìwọ tó ń gbọ́ mi. Ó ní nǹkan tí Olúwa ní ìfún ẹ lọ́la. Nǹkan tó kàn máa ṣe to ba nbo la ro la ni pe o ma mu ike kekere dani
1: ike kekere
0: kini mo na ma mu dani
1: ike kekere
0: dani ya o ti mo de ma fu o sinu ike yen o de mu lole ah no o le mu lole church yen na
1: lo ti ma lo
0: lo ti ma lo church yen ni oluwa lo ran mi si o awon kan pera won ni aye won de fi ya je o
1: be ni sa ko si ron
0: baba mama awon kan pera won ni aye won de didi ogun sa won omo e
1: be ni sa
0: o ma se o
1: jesus
0: won wa so pe awa wu olorun na to ma gba won omo re
1: lowo awon
0: lowo awon iwo iranse yi
1: wo
0: bi won se fi aisan baye e je ori aisan lo wa o gbo mi bayi ni alai inu re odun tori pe o ti jeun lataro awon ma re o jeun wa iwo mo korin owo o duro lowo e wo je ko ni akojo wo ta fa gbadan si owo e se ri eni kan wa tan pe ni Jesu
1: Jesu
0: Christ oba awon oba ni oba awon orile ede ni o ni gbogbo agbara laye
1: ati
0: ni orun
1: ati fifun
0: so ri iwo mo beri to gbo mi ni alai
1: yes sir
0: to ba su eku ju be no eku o le mu isoro aye kuro
1: ato
0: iwo iranse kunrin oba ba ronu lati ni lodola ko le mu isoro aye kuro eni kan jojo to mu isoro aye eniyan kuro o ni jesu
1: jesu
0: o ni ewa si odo mi o ni gbogbo eyin ti sise ta di bi eru olori o ni emi yo fun yin ni isimi o nitori pe ajaga mi
1: rorun
0: eru mi si fun ye isimi o si lodo eni keni bi ko se lodo jesu o ni Matthew yen so nu Matthew 11:29 o ni emi yo si fun okan yin
1: nisimi
0: iwo mama yi o kere o bale lori awon mo iwo baba yi o kere o bale lori ise sugbon je so fun o ti Jesu ba ti fe gba eniyan woli lo ma ran si aran mi si o lo se gbo mi bayi ni o mo kan to nla koja to gbo mi je loju e sugbon je so fun se ori aro lai aro lai o ma le ike kekere se ri atago mefa
1: ni
0: ma ti ma pin
1: mefa aro kutu
0: bani e wu ale ana
1: yes sir
0: ti mo ni ka wo ijapade mi ni soru e wu ero bo se wa sugbon ola ni mo ma pin
1: yes sir
0: o need o need mi to ba ti nde la ago mefa church la ma su leni
1: yes sir
0: wa ago mefa sa ago mefa a ma pin fun gbogbo eniyan
1: yes sir
0: a ma pin gbogbo eniyan soru ta ba de ti fun oyen to ba ti dide di agogo mesan gerege lorukulu ko a ma lu to ba tun de ago meji awon atulu esa ona ma le ah awon eyan ma ri yanu iwo ma bere ma de ja o
1: ma de ja o
0: iwo ma ko ma de ja o
1: ma de ja o
0: ya ko ti mari wo jo mari o ya ko ti bi mo wo jo bi mo o ya ko ti ri se wo jo ri se wo kan tan so ise reda inu ile bi to gbe oro wo le sama sugbon jesu won mi si o o to kan ni lo ni pe ko gbe igbese la o la ma gbagbe ike kekere ni ko mu lowo ma gbe jari kan dani o ti mo fe fun o sinu e o yato si nkan tan fun gbogbo ẹrù máa bà ẹ nígbà tí máa fẹ mọ ẹrù máa bà ẹrù máa bà ẹ o wàá wí pé aa ewo ni wòlíì tún ṣe láàárọ yìí gba ẹ ló máa rí pé iṣẹ́ rẹ̀ á yí padà ìgbéyàwó ẹ̀ bọ́ sí àṣẹrẹ́ yìí tó tẹ̀ fẹ́ lọ lú òyìnbó
1: mo
0: kí yín kú oríire
1: ẹ̀ṣẹ̀
0: jẹ́ láàárọ̀ la ọ̀la máa lé ibikíbi tó bá ti ń bọ̀ ìyẹn ní àárọ̀
1: la
0: tó bá ti ní ọgbà
1: ọgbà agége
0: sọ fún ọlọ́kadà pé chọ́ọ̀chì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ
1: ní mojísọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kùn
0: tó bá lè sọ pé chọ́ọ̀chì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ní mojísọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kùn ló ń lọ ní àti ọgbà wọn mú ẹbí wájú chọ́ọ̀chì gangan ìyẹn ní àárọ̀ la tó bá jẹ́ agége pẹ́ńsìmà ló dé agége pẹ́ńsìmà sọ fún ọlọ́kadà pé chọ́ọ̀chì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ ní mojísọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kùn gbọ́ mi dáadáa ìwọ ọmọkùnrin àti ìwọ ọmọbìnrin ó mọ nǹkan tí wòlíì máa fún
1: ọ
0: tó máa yí ayé rẹ padà mo máa bẹ̀ ọ́ mo dẹ̀ máa rọ̀ ẹ́ pé ma deja ma deje kan da iduro la ro na iwo ni ko tete de ero ma po la ro la awon kan so pe ale ina ma wa su si me moju be ni awon kan tin de gan ka to kuro jo pe church la won ma su ale mo ju ama ti won le ri gba iwo na tete de la ro la to ba de la ro la ti mo ba fun o won ga ma gbe ah ele tun lagbara ona re wa la oku awa de mo wi ni oruko Jesus won ni su amale
3: amen loruko Jesus
0: ba de la ro la ise adua woli o ma sise fo
3: amen
0: wa be si lowo
3: amen
0: wa ri okolu
3: amen
0: wa pe ero ibani soro ni fun ni ala igbo se de latori oke mi e ma pe e je ki ma gbadua fun yin alafia
3: fun gbogbo yin te fe gba ase woli papa bi won ti de lati ori oke bi beni wi pe tete de bi joko re kisi ko to bere iwo na tete de awon ero bani soro yin ni opo to ja se ero baba woli lese kese fun ra won
4: 08069633352 08069633352 tabi 08029178678 08029178678 ati 08084101529 08084101529
3: Bibi ni yin to ba gba wori loruko woli oni yo jere woli a le rejo ba lori eto lese kese fititi oni oruko temi oji pada oluwa to loba omo baba tin jo delegate ti mo si mc gigalolu alohun to lohun oni titi di bi amita ti ma pa lori eto lese kese anu olohun ko ni fe ni kokon wa sele o ami ire o

0: ìbéèrè obìnrin kan ló gbébe wọnú àdúà tó jẹ́ kí n lọ bá olódùbàrí kí n jókòó síwájú ẹ̀. Ìbéèrè ẹ̀ ó bà mí lọ́kàn jẹ́, ó mú mi lọ́kàn gan. Ó ní, bàbá sí Ọlọ́run kìí gbọ́ àdúà ni. Ó ní, bàbá gbogbo ọkàn ni mo fi tẹ̀lé wòlíì, gbogbo ohun tán bá ní kò ń ṣe lòún ṣe, gbogbo ẹbọ tán bá ní kò rú lòún rú, ẹ̀jẹ̀ àti gbogbo nǹkan tán bá ní kò ṣe ó lòún ṣe, àwẹ̀ òun ò fi ṣeré. Ó ní, bàbá mi ò tọwọ́ bẹ̀sẹ̀ mi ò dalẹ̀. Kí ló wá dé tó dàbí wípé àdúà kìí gbà? Ó ní, kóhun tó gbàgbọ́, ó ní òun ní gbogbo nǹkan tó dẹ òun lọ́rùn. Ó ní, ṣùgbọ́n díẹ̀díẹ̀díẹ̀ ní gbogbo nǹkan yìí tí àṣírí òun fẹ̀fẹ̀ tú. Ó ní, gbogbo nǹkan tá ní kò ń ṣe òun lòún ṣe, orí òkè òun ti lọ. Ó ní, bàbá orí ọ̀fẹ́ tí mo nígbà ó ní pé mo rí yín pè. Ó ní, ìbéèrè kan ṣoṣo lòun kàn fẹ́ béèrè lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run kì í gbọ́ àdúà ni? Ìbéèrè yẹn ká mi lára, ó mú mi lọ síwájú Olódùmarè. Olúwa, ṣó kì í gbọ́ àdúà náà ni? Kí Olúwa tó dá mi lóògbé, mo ń gbọ́ àdúà ṣùgbọ́n ní ọ̀run níbí a kì í rú òfin ìlànà o làwọn ń tẹ̀lé. Nínú ẹ̀mí ìlànà ni wọ́n ń tẹ̀lé. Ó wá tó jẹ́ kí òye kó yé mi nípa ti Ọlọ́run pé Ọlọ́run gangan kò ní rú òfin àyàfi tí ènìyàn bá bẹ̀rẹ̀. Lára òfin àti ohun tí Olúwa sọ fún mi ni wípé ibi tí ogun bá gbà wá ibẹ̀ náà lòun máa ń gbà ṣẹ ogun. O ní, Olúwa kò yé mi. Olúwa wípé ipa ènìyàn ò ní ayé fi bọ́ sọ́wọ́ èṣù. Bóun bá dẹ̀ máa ra ayé padà, ènìyàn náà lòun máa lò. That's why lòun fi sọ ọmọ bíbí ọ̀rọ̀ òun kó sọ di ènìyàn, kó paradà, kó lè ra ènìyàn padà. Ọlọ́run wá sọ fún mi pé bí ènìyàn bá máa bọ́ nínú àwọn tó ń gbàdúrà yìí, bí wọn bá máa kàbà tí ogun tí wọ́n ń là kọjá gbà wọnú ayé wọn, kò sírú àdúà tí wọ́n fẹ́ gbà tó máa gbà. Ọ̀rọ̀ yẹn jinlẹ̀ pọ̀, kì í ṣe gbogbo ènìyàn ni mò ń bá sọ̀rọ̀. O ní, làákàyè ènìyàn tó ń gbàdúà tó dẹ̀ ń béèrè nínú ọkàn ẹ̀ pé ṣé Ọlọ́run kì í gbọ́ àdúà? Ó ní, mò ń bá sọ̀rọ̀. Ó gún ẹ, ó ní àkàbà. Àkàbà tó bá dẹ̀ gbà wọlé yẹn, bó o bá mọ̀ wàá kàn máa ja ogo, o ò ní rí ọ̀nà lọ. Gbọ́ mi dáadáa, kí n tó parí àdúà lálẹ́ yìí, kí má jẹ̀mú Olódùmarè kó ṣe déédéé. Olúwa wá sọ fún mi pé ogun tó bá àṣìṣe wọlé awẹ̀ lè mọ́ ṣẹ. Bẹ́ẹ̀ni, Olúwa wípé ogun tó bá ẹ̀jẹ̀ wọlé ó yàtọ̀ sí ogun tó bá ojú àlá wọlé. Ogun tó bá ojú àlá wọlé ó yàtọ̀ sí ogun tó bá ìbálòpọ̀ wọlé. Ogun tó bá ìbálòpọ̀ wọlé ó yàtọ̀ sí ogun tó bá àṣìṣe àti àdúgbò tẹ́nìyàn wọ̀ ó gbà wọlé. Ogun yẹn yàtọ̀ sí ogun tó bá ìpìlẹ̀ wọlé. Ogun yẹn yàtọ̀ sí ogun tẹ́nìyàn kò tí obìnrin kò nílé ọkọ tó lọ. Ogun yẹn yàtọ̀ sí ogun tó jẹ́ wípé nítorí àìmọ̀kan òun ló fi bẹ̀rẹ̀. Olúwa wá wí fún mi pé bó o bá ṣàlàyé àwọn yìí fún àwọn ènìyàn, Olúwa wípé yóò kàn dàbí pé wọ́n ń gbàdúà lásán ni. Ọlọ́run wí fún mi pé òun kì í dá sí ọ̀rọ̀ tó bá jẹ́ wípé ó yẹ kó o bú láti ìbẹ̀rẹ̀. Jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí bẹ̀rẹ̀ àdúà. Ogun nípìnlẹ̀ ó níbi tó ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, ogun ò dẹ̀ bẹ̀rẹ̀ nínú ibi tó fọkàn sí. Gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ láti inú ẹ̀mí. Bó yóò gbàgbọ́ o, everything around you they are spiritual in nature. Bó o bá mọ̀ bẹ́ẹ̀, ó máa le. Ẹgbọ́n eléyìí sà, ọmọ mi kan bèrè lọ́wọ́ mi pé mo mọ èèyàn, àwọn èèyàn tí mo mọ̀ wọ́ kàn ràn mí lọ́wọ́, ibi tẹ́mi ti ń gbàdúà. Olúwa wípé ọ̀tọ̀ ni kó o mọ èèyàn, ọ̀tọ̀ ni pé kí ẹ̀mí ìrántí kó gbà lé ọ, kí ẹni yẹn lè ràn ẹ́ lọ́wọ́. Ẹgbọ́n ọmọ mi kan ó wá bá mi, ó lóun fẹ́ pàdé ẹnìkan. Ọlọ́run dẹ̀ ṣe ato ìwé adẹ̀ pàdé ẹni yẹn. Mo wá
1: Jordan 105
0: sọ fún mo ní, ṣó o ríbi tó dé yìí? Àdúà ló kú o. Ó ní, dádì àdúà kọ́ o. Mo ní, àdúà ló kú o. Ọ̀tọ̀ ni kó o mọ̀ yàn o. Ọ̀tọ̀ ni kẹ́ni yẹn rántí àti ṣe ẹ́ lóore. Ọ̀tọ̀ ni kó o mọ̀ yàn. Ọ̀tọ̀ ni pé kí ìfẹ́ wà lọ́kàn ẹ̀ kó ṣe ẹ́ lóore. iṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ nìyẹn o iṣẹ́ ọwọ́ ẹ̀mí mímọ́ nìyẹn wàá lọ gbàdúà wàá múra sí pé olúwa ó wá fìrànlọ́wọ́ mi sí ọkàn ẹni ó lè gbà mí gbọ́ adẹjọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ adẹjọ́ ń gbàdúà ẹnìyẹn wàá pè ní ọjọ́ kan ẹnìyẹn wípé mi ò mọ̀dí tí mo fẹ́ fi ràn ẹ́ lọ́wọ́ bọ́ mo kàn rí wípé nǹkan kan fa ọ̀rọ̀ ẹ wá sí mi lọ́kàn láti ràn ẹ́ lọ́wọ́ ó dẹ̀ ràn lọ́wọ́ ó ran ọmọ ẹ lọ́wọ́ ó ran ilé ẹ lọ́wọ́ ìyẹn ló wá ní oníṣó bàbá gbàdúà oníṣẹ́ kò ní ṣe mo ní bẹ́ẹ̀ ni ọjọ́ tó wá lọ sí ọ́fíìsì ẹnìyẹn ẹnìyẹn wá sọ fún un pé àìmọye àwọn ènìyàn tó mọ̀ tó yẹ kó ràn lọ́wọ́ pọ̀ kò kàn máa ń wu òun láti ràn lọ́wọ́ la kàdéríà ma avalia de solia yadaba mo wí lórúkọ olúwa agbára ọlọ́run kò balẹ̀ ọ kí ìrànlọ́wọ́ ọlọ́run kò balẹ̀ ọ mo dúró lórí májẹ̀mú olódùmarè mo sọ tẹ́lẹ̀ sínú ayé ẹ ohunkóhun tó pinlẹ̀ ogun ẹ tó fi le ju báyìí lọ kí olúwa kò bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀lì wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ olódodo ò lè ṣe nǹkan kan nǹkan kan ló mọ̀ tó pinlẹ̀ ogun yẹn bó o bá mọ tó pinlẹ̀ ẹ̀ o ò lè gbàgbà yọrí àdúrà bí bológun ẹ ti ṣẹ́ wá sẹ́nu ẹ̀jẹ̀ ló ti ṣẹ́ wá sójú àlá ló ti ṣẹ́ wá ṣé inú èrò lógún lọ jókòó síde ẹ gbọ́ mi dáadáa tó o bá mọ bí tí ogun ẹ ti ṣẹ́ wá o ò lè gbàgbà yọrí àdúrà mo sọ fún ọmọ mi kan mo ní o ò mọ tó pinlẹ̀ ilé bàbá ẹ ó kàn rò wípé bó o bá kàwé wàá jẹ èèyàn ọmọ yẹn jókòó rò títí ó ní dádì ọ̀rọ̀ lẹ́sọ o ó ní kí ni màá ṣe a ṣe wọnú àdúrà ni gbọ́ gbogbo ìdí tí mo fi ń gba kọ́ọ̀lù ẹ ó ní pé kí èmi àti ẹjọ́ mọbi tí ogun ti ń ṣẹ wá ẹnu àná tí àwọn ènìyàn ń bá mi sọ̀rọ̀ àwọn tó ṣe iṣẹ́ wòlíì tí mo ní kan ṣe àwọn tó fi omi àgbọn fọ orí àlá tí wọ́n ń lá ibi tó kun wọ́n ti bẹ̀rẹ̀ o ni ọlọ́run ń tọ́ka wọn sí bẹ́ẹ̀ ni sà ohun tó ní wá ní ká ṣe nìyẹn ogun yẹn bẹ̀rẹ̀ níbì kan kì í ṣe pé ò lè lówó lọ́wọ́ kì í ṣe pé ò lè tàtà jèrè ní ṣọ́ọ̀ kì í ṣe pé ọkọ yẹn ò fẹ́ràn ẹ ibi tí ogun yẹn ti ṣẹ́ wá òun ló ti ṣì nídìí ọyá ṣe àbí àdúà mo ti iná bọ oríṣun ogun ẹ mo ti agbára ọlọ́run bọ oríṣun ogun ẹ ibi tí ogun yẹn farapamọ́ sí kò yá orúkọ jésù ó yá kó yá èpè jésù sọ pé iná bẹ ìpìlẹ̀ mi wò ẹ wọ ìpìlẹ̀ ibi tó gùn ti ń jà mí iná bẹ ìpìlẹ̀ ogun mi wò bẹ́ẹ̀ ni sà bí ogun bá ní ìpìlẹ̀ tó fìdí múlẹ̀ bó o bá ń wá owó owó kọ́ logun ẹ bẹ́ẹ̀ ni owó kọ́ logun ẹ nǹkan kan ló wà níbẹ̀ tó ti fọwọ́ kàn ọjọ́ tí kinní yẹn bá ṣídìí ọjọ́ yẹn ló parí mo wà lórí òkè lónìí mo wá ń gbàdúrà olúwa wípé àwọn ènìyàn mi ò ní rí owó ṣùgbọ́n lónìí ló ń daṣọ àṣírí bò wọ́n mo ní olúwa kí ló dé ó nítorí pé wọ́n ti bá mi wọnú májẹ̀mú wọ́n lè má lówó lọ́wọ́ o but àṣírí wọn ò ní túmọ̀ láéláé ẹgbọ́n eléyìí ohun tí mò ń jẹ nìyẹn mo lè má lówó lọ́wọ́ ṣùgbọ́n ní ọjọ́ àṣírí olúwa máa daṣọ àṣírí bò mí bó ti rí nìyẹn ẹgbọ́n ọmọ mi kan ó ń ṣiṣẹ́ ní bank ó dẹ̀ ń ṣe dáadáa ó ń mú kọ́sọ́mà wá ó dẹ̀ jókòó wọ́n dẹ̀ pe lọ́jọ́ kan pé wẹ́ a fẹ́ dá àwọn ènìyàn dúró pọ̀ orúkọ ẹ̀ ní nọmba one ó ní mi ò mọ̀ dí tórúkọ ẹ̀ fi jẹ́ nọmba one but ọ̀gáníkà dá ẹ dúró ó lè ṣẹ̀ṣẹ̀ mú kọ́sọ́mà tó mú 40 billion wá ni kò yẹ kí báǹkì ó fi rú ẹni bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ní ó máa lọ mo ní ṣé ló gbàgbé pé ilé tó ti jáde ìrere kì í pẹ́ lọ́wọ́ wọn ó ní bẹ́ẹ̀ ni sà bí wọ́n bá bẹ̀rẹ̀ láàárọ̀ wọ́n á já padà wálẹ̀ mo dúró nínú májẹ̀mú olódùmarè mo ti iná bọ ìpìlẹ̀ rẹ ibi tí ogun rẹ farapamọ́ sí orúkọ jésù iná sọ lára ẹ̀ ó yá sàmí iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ ó ò ń bá ọmọ wí ó ní mo ń bá ẹ sọ̀rọ̀ alágẹmọ́ ti bí ọmọ ti ẹ̀ tán ó wọ ìpìlẹ̀ ilé tó bí ọmọ yẹ pé àwọn agbára kan wà tí kì í fẹ́ kí ọmọ yanjú ènìyàn gidi lórí ń bẹ̀ bẹ́ẹ̀ni mo láìkì wá ti bàbá ẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ múra pé ọmọ yìí máa kàwé bẹ́ẹ̀ náà lẹ múra níbẹ̀rẹ̀ ayé yìí but ẹ mọ bẹ́ẹ̀ ṣe bára yín níbi tẹ́ ẹ bára yìí ọwọ́ ìpìlẹ̀ ni o ọwọ́ ibi tó gun yẹ farapamọ́ sí òun náà ni iná ló tó ń bá ọmọ yẹ jà báyìí tó wá yẹ kí wọ́n dìde pé màá bàjà màá gba àwọn ọmọ mi màá gba àwọn ọmọ mi lọ́wọ́ agbára tí kì í jẹ́ kéèyàn ní láárí ṣé ló kàn ń rojọ́ káàkiri òun wá ibi tó ti máa ṣe májíìkì fún ẹ òun wá ibi tí wọ́n ti máa ṣe iṣẹ́ wòlíì tó wó máa dé gbowó bá dé ńkọ mo sọ fún ẹ pé mo jókòó títí tí àdúrà mi fi gbà bẹ́ẹ̀ni ẹnìkan ò bá mi sọ ebi ni mo rí pé màá mú pẹpẹ yìí màá make sure tí pẹpẹ yìí máa fi dìde mo dẹ̀ ń dá ọrẹ yẹn lójúmọ́ mo sọ fún ẹ pé mo rìnrìn àjò ẹ 3 years 7 months 17 days kí n tó bẹ̀rẹ̀ sí rí ipá àti agbára ẹ̀ bọ́ mi ò mọ bí àṣírí mi ṣe ń bò lórí ọ̀rọ̀ rédíò ìkankan mi ò mọ bá àṣírí mi ṣe ń bò ṣùgbọ́n nígbà tí mo wọnú májẹ̀mú àṣírí bíbò ìgbà yẹn lọ lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń bò bọ́ mi sà kí n ṣe mo gbàdúrà wùrùwùrù mo lọ lọ́rọ̀ wòlíì mo gbàdúrà wùrùwùrù mo lọ lọ́rọ̀ bàbá kan báyìí wọ́n gbàdúrà ara ìwọ ló máa jókòó tí n tí wòlíì bá sọ fún ẹ o bá ti ṣe iṣẹ́ wòlíì tí mo ní kó o ṣe wà á tún padà sí ìgbà mẹ́rin ló máa ṣe o tún lọ ra àgbọn lọ́la àgbọn tó o bá tún rà yẹ wà á wá oyin rí ní gbogbo ọ̀nà sáà mẹ́ta iná ni sam.

0: 你好了。
1: 哈利路亚！
0: 阿龙金被你家的过奴啊过自己，我不要家的。
2: 阿门。
0: 阿龙金被你家的你我不得要过瓦勒西，我不要家的。
2: 阿门。
0: 阿龙金小的夫人就多少的，我想佛。
2: 阿门。
0: 阿你那边多把瓦沙嘛沙米，阿龙到龙。
2: 阿门。
0: 保住的了。
2: 阿门。
0: 阿龙要努西哦。
2: 阿门。
0: 阿哥就是要写罗的，阿哥就是要写罗的，爸爸你哥就是要写罗的，我路瓦拉努我家的西奥尼亚努，有的打风，我路瓜米的我哩，我拉的我就把过来，啥嘛啥咪咪多哇，那就你做 Christ World Gospel Ministry， 马上那路啊，你 back on the street， Genesis Boston， along the Gondo Road， 你一下你。And the demo, you're the daffo. A white bendy pa. Ah, don't know my down, no, no, in a down or so. Bow to your lord. Sucum jalo pe olorun anu o eni ti mo so yi agbara olorun ni o so bi ogun ba bori woli o le bori omo ojo iwo lo ma kigbe ki anu ma fi o sile mo bi to ma ti baba ye o fi 3 months ko ile e to na ye o ti do fo yi o fi 3 months ko ile afi lo ko afi in 3 months to ba ti jilaro a je olorun se o pe ohun tun le pada se orere baye in other word but to ba je pe igba ti mo ti ma ba mi soro yi ti mo ko encourage e pe e ma worry mo ne ga lo gbadu mo ja doke lohun na
1: when Zion travel igba ti si o ni mori Wole yo do fa awon eyan ni isegun nipa site. Robert Olari waju ba npale aroli oba dare. Laari ojo meji ipade ma jemu yo. Ogo je pipe yen ma dagbere faye re. Nigba ti owo ina dua. Ponta si Olorun lenu woli ibante. Emi poju ati ra ma da wa si. Iwo na ma dominera. Nipa site oporun si Olorun alaye. Awon lori emi akori Jesus. Olusola Cheza. Baza voices. Nigba ti aroli oba dare Robert Olari waju ba npale yo ma sure. Be ni won ma pin ororo. Fun eyan 2000 love fair but just send it 30 August how papa de lago mejo wuro pelu isoru lago mesale bakan me isoru le lojo Friday 31st August gbogbo eni ni jo Christ World Gospel Ministry number 8 for 10 bakare street be I Metro Evelyn Station isheri igadoro lega for an award was 09037038710 aro eyi re daju oro ma ni segun ni gbogbo ona
0: mo kiri Pada, ipade alagbara yi yo ni agbara on the 30 ni aro Sunday gbogbo eniyan pata ko gada ni Christ World Gospel Ministry Bakare Street ni Genesis Bus Stop Ikondo Road Isheri Idimu ni egbeda ni ale isooru iyen ni ale ojo Sunday on the 30 gbogbo wa yo kora wa papo pade ni church gbo mi onkon to reti Oro adi list e fun e ni ale ojo Monday 31st stroke on the 1st of September je ki so fun how pre ororo 2000 fun gbogbo eniyan gbogbo ebi ti bi kibi to tin bo emi gba Oluwa gbo pe wa ri iyanu aro kutukutu ni o lojo Sunday ni on the 30 ni Bakare Street gbogbo eyan ja pade nbe yo da fun ni ale ojo Sunday ara pada wa fun gbagbawiri ni ojo Monday atunbo iyan na ma fi se cross over into new month osu baba lo fe wo yi ma fi aye re sere ma fi aye awon omo re sere ma fi oro ise re sere mo ni iroyin ayo la fun o pade mi ni ola ni ojo Wednesday gbo mi gbogbo eyin te lalakala gbogbo eyin te dojojo gbogbo ẹyin tẹ ń gbọjọ lọrun fún ọmọ gbogbo ẹyin tí ọmọ ló ní tẹfẹ travel lóyìnbó ẹ mú pásítọọtì lọwọ bá a ṣe rán mi lọlá lélẹyìn o olúwa ní kí n fún ẹ ní pure water yẹn ni màá fún gbogbo èèyàn lọlá wọ bí a ti máa gbàdúrà sí gbogbo kó máa rìn kó máa forí kó nǹkan yẹ gbogbo kó máa kí o kó máa ṣiṣẹ kó máa rí owó náà yẹ olúwa ní ọ̀fẹ́ mú kúrò. Ago mẹ́fà ní ọ̀la Wednesday níbi kíbi tó ọba wà pàdé mi a máa ti pín omi yẹn tó lágbo mẹ́fà la máa pín omi yẹn gbogbo èèyàn a máa ti gbàdúrà àsìkò ní ìdíkan ra omi ọ̀fẹ́ ni màá fún ẹ mi ò ní tà fún ẹ níbi kíbi tó ọba ti ń bọ̀ ago mẹ́fà ni o bí àwọn nọ́mbà yẹn kó o lè mọ bó ṣe máa débẹ̀ ó lè máa dá fún ẹ èmi ni àròlé ọ̀gbádàre àwa ní orúkọ àwa ní orúkọ tó gbọdọ̀ bàjẹ́ mọ́mọ́ tí mo sọ fún ẹ agbára ń bẹ nínú jésù fún ẹni tí ọlọ́run bá pé àṣẹ lọ́wọ́ gbọ́ mi o bí olúwa ti wà tó ń gbá mi ní gbogbo àgbáyé ní ẹsẹ̀ mi ti kàn gbogbo méjọ places ní ayé lẹsẹ̀ mi ti kàn tí àwọn ọdẹ ń jẹ́rìí sí agbára ọlọ́run mo sọ pẹ̀lú àṣẹ sínú ayé ẹ pẹ́ wàá sọríire ohun tó bá mọ gbọ́ omi lónìí túmọ̀ sí pé ó wà lára àwọn àyànfẹ́ tá a ti tọ̀ fún ìpàdé yìí gbọ́ bí ó ti ò kí àjàgàrẹ́ ó pọ̀ tó mo tún sọ bó ti ò kí ìpọ́njú rẹ̀ ó pọ̀ tó bó ti ò kí òfò kó pọ̀ tó òróró àfọdàmù irú òróró a máa fọ́ gbogbo àjàgà àwọn àjàgà amúnimọ́lẹ̀ àwọn àjàgà apanilógojẹ́ àwọn àjàgà apanilẹ̀ àwọ̀jẹ́ lórúkọ jésù nínú ayé rẹ̀
2: 0915899 4696
0: 081 32 38 94 15 081 32 38 94 15 iru ororo yo yi pada
2: amen
0: gbo mi oluwa lo ro mi si o ara mi si o ni baba mi wi pe oun fe gbe awon eyan dide oun fe fi abo lori awon eyan se re yo gba yi pada
2: amen
0: gbogbo ti o ta dupe awon baje mo lowo loruko Jesu orun ta pada fun
2: amen
0: asiko dide lele yi o wa dide
2: amen
0: wa la yeja
2: amen
0: mo ni wa dide
2: amen
0: mo ni wa la yeja
2: amen
0: mo ni wa dide
2: amen
0: Isha buru kuda shesia ya mara isha ya baje.
2: Amen.
0: Do de da fun.
2: Amen.
0: Ko awon deti sile baba woni e jo e soro asekan ati bi pe bayo mo se ma debe oni lati wa gba ororo imu pada bo sipo ofe ni o so iwo lo ago ti wo alage mo ti bi mo ti e ai mo jo owo e lo wa o iwo ni ku wa gba o mo ni ku wa ra ororo mo ni ku wa

0: wali e mo lati pray fun e to ba ti de soon odo Sunday ya bere pastor Joshua or pastor Emmanuel or pastor Benga won fun e ni number tete de ni ago mejo aro eyin ta fe ri wali ago mejo ni ke ti de ke ti gba number ọba ti Paris ni lemu ọba si dayin lo egbo to ba ni number mi o ni le ri o so gba number 8 o'clock today baba e soro ase sinu aye mi ki lo duwa wi e sona fun mi nkan ti daru iran woli ona ki di mo won ni wa ti gbogbo isoni nsukun pe awon ti de okun pupa awon se ma cross over woli gbogbo soke si olorun olorun de soro jade toyi oni oni ni olorun soro jade awon situation kan wa to need your body to need imo eyan to gbo ohun oluwa nikan lo le just next level gba mi o no ruko jesu ti na authority ona re la o
1: amen
0: ah ona re la o
1: amen
0: pade mi ni ola ni ojo Wednesday gba mi gbogbo eyin te la la kala gbogbo eyin te jojo ojo run gbogbo eyin te gbojo olorun fun omo gbogbo eyin ti o fe lo ni ta fe travel lo yibo mu passport yi lọwọ ba se ro mi lọta leleyin o oluwa ni ki fun e ni pure water yen ni ma fun gbogbo eyan lola wo bi a ti ma gbadua si gbogbo ko ma rin ko ma fori konko ye gbogbo ko ma ki o ko ma se ko ma ri owo na ye oluwa ni o fa mu kuro ago mefa ni ola Wednesday nibi kibi to ba wa pade mi a ma ti pin omi yẹn tó lágbo mẹ́fà la máa pin omi yẹn gbogbo èèyàn a ma ti gbàdúrà sí kò ní ìdíkọ́ ra omi ọ̀fẹ́ ni màá fún ẹ mi ò ní tà fún ẹ níbikíbi tó bá ti ń bọ̀ ago mẹ́fà ni o bí àwọn nọ́mbà yẹn kó o lè mọ bó ṣe máa débẹ̀ ó lè máa dá fún ẹ.
2: ohunkóhun tó ń retí ọ̀rọ̀ á release ẹ̀ fún ẹ ní alẹ́ ọjọ́ Monday tíṣe 31st stroke on the 1st of September jẹ́ kí n sọ fún ọ. Àpín òróró 2,000 fún gbogbo ènìyàn gbogbo ẹni kíbikíbi tó ti ń bọ̀ èmi gba olúwa gbọ́ pé wà á rí ìyanu àárọ̀ kutukutu ní o lọ́jọ́ Sunday ní ọ̀dí 30 ní Bakari street gbogbo ẹ̀yà pàdé mbẹ̀ yóò dà fún ọ ní alẹ́ ọjọ́ Sunday arápadà wà fún pàjáwìrì ní ọjọ́ Monday àtúbọ̀ ìyẹn la máa fi ṣe cross over ìtò new month oṣù bàbàbà ló fẹ́ wọ̀ yìí má fi ayé rẹ ṣeré má fi ayé àwọn ọmọ rẹ ṣeré má fi ọ̀rọ̀ iṣẹ́ rẹ ṣeré yóò dẹ̀ dá fún ọ. tó bá ti wọ iṣẹ́ rí ìdímù níbi dá dàbà tún yẹn first ọ̀nà gbọ́ndò genesis bus stop níbi tí petrocam wà yẹn ọ̀nà tó gbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ sọ fún olókàdá kó lídìí ẹ dé bakari street pé bàzá ló lọ church bá kọ́lé ní bakari street wàá gbé ọdẹ bẹ́ẹ̀ tó bá ń bọ̀ láti yànà pàjá ó lè dúró ní gate tọmọ dúró ní gate ó lè dúró gate láti gate abẹ̀sán wọ́n lè dúró láti bẹ̀ pàṣẹ bakari ó lè dúró ní okùn ńlá láti okùn ńlá gbé ọ̀kadà láti bẹ̀ wàá gbé ọdẹ church bàzá ní bakari street sọ pé church ló ń lọ gbogbo ẹ ló mọ bẹ àwọn haúsá yìí máa bí ẹ lẹ́yìn pé are you going to that big church wà níbẹ̀ ni wà gbé ọdẹ bẹ èrò ń bọ̀ má sọ wípé ẹ̀nánánáná ọ̀rọ̀ àyànmọ́ lélẹ́yìn ọ̀rọ̀ ògo lélẹ́yìn ọ̀rọ̀ gbẹ́dìde lélẹ́yìn ọdún òní tí ọ
1: amen
0: èyí tó kù lọ́dún yìí wà ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́
1: amen
0: ṣòro tí gbogbo tó kọ láti january di sí ìkàkùn òtí ìṣẹ́mbẹ̀ ó dẹ̀ jókòó ni what we be may not be until there is a force upon an object there is no reason for the thing to move it has to move because there is a force upon on it anointing is a force anointing is supernatural anointing is power is a moving force that has the capacity to enhance to bless and to expand though ogun ye bo ti ko le to ti anu ba ti da si ogun se mo reti re ni ojo na e pe awon number yi ma ro mi lejo baba e soro ase bawo ase ma debe daso e pe awon number yi fun o
3: 091-5899-4696 091-5899-4696 or 081-32-38-9415 081-32-38-9415
0: àwọn tó ń la ìlà kọjá nínú ayé tó ń la kọjá wọn pe ọlọrun ni o ekava 17 yen ninu we Psalm 25 yen ekava 17 yen
1: ise ayami di pupo
0: yes
1: mu mi jade ninu ikanju
0: o gbadura si olorun bi o bi dodo mu se gbadura o na gbadura si olorun pe ki oluwa ko mu jade wo eni ti o gbadura eni ti o ni woli to fe bo ninu ogun o gba bori o gbogbo bo ti e ma ku o ye ko ku togotogo ko ni da ko ku laye kayi kan ko ma de ma ko ku laye ah wo mi to ba ku to rogolo o to ma du mi fun ni bi pe to ba di orun wa tu lo jejo nbe to ni awon ayanmo ti a so po pelu re lati ti pasade dide laye to je ko jeyan ni bi to tin sere bi to bi sole ni bi to tin sun won je te wa fun ni egba bibeli so pe akun yo wa ni orun mo be lo wa ra bi pe ta ba pe be ni bi ayo ki le kun se nibe awon to wole si joba orun ti won tun mu ileri olorun se ninu aye won won suku mi o dodo ko suku asiko ni lele leyi oga jara mo se da to gbadua asiko di lele leyi o de ma da fun
1: amen
0: ma se ami ni bi to wa oluwa gbe ori re soke
1: amen
0: o gbo un ekun re
1: amen
0: lati bi mi mo re wa
1: amen
0: o sanu re
1: amen
0: agbe odide
1: amen
0: mo ni agbe odide
1: amen
0: aso di eyan
1: amen
0: orun sanu re
1: amen
2: ni ola ni odo Wednesday gbo mi gbogbo eyin te lalakala gbogbo eyin te dojojo gbogbo eyin te bojo lorun fun omo gbogbo eyin ti e fe ni te fe travel loyibo e mu passport yin lowo ba se ro mi lola leleyin o oluwa ni ki n fun e ni pure water yen ni maa fun gbogbo eyan lola wo bi a ti maa gbadua
0: osu bababa lo fe wo yi ma fi aye re sere ma fi aye awon omo re sere ma fi ọrọ iṣẹ rẹ ṣeré yóò dẹ da fún ọ.
3: When Zion travel.
4: Nígbà tí sí ó ní borí.
3: Wòlí yóò tó fún àwọn èèyàn ní ìṣẹ́gun nípasẹ̀ ìpè. Rọ̀bẹ̀tọ̀ láríwájú máa ń kọ́lé àròlé ọba dáre. Láàrin ọjọ́ méjì ìpàdé máa jẹ̀mú yó. Ogun ọjọ́ pípẹ́ yẹn máa dágbére fáyé rẹ̀. Nígbà tí ọwọ́ iná àdúà. Kóńtà sí Ọlọ́run lẹ́nu wòlí ìbátẹ. Ẹ̀mí ìpọ́njú àti ìrá máa dàwátì. Ìwọ náà máa dominira. Nípasẹ̀ ìdọ̀pọ̀rùn yan 2000 lọfẹ dojo sunday 30th august a o pa pade lago mejo owuro pẹlu isoru lago mesale bakana isoru lajo friday 31st august gbogbo e ni jo christ world gospel ministry number 8/10 bakare street behind petro filling station isari igadoro lega fun alawo adu 09037038710 aro eyi re daju toro ma ni segun ni gbogbo ona
0: jájọ gbàdú ẹ sọ pé bàbá mú mi jáde
1: nínú
0: ìkorò ọkàn àdúrà
1: ọkàn jésù
0: jésù olúwa wa sọ pé bàbá
1: Baba
0: owa dani duro
1: ni
0: ran me.
1: Lord,
0: it tell me. She was
1: shed.
0: Mayole, that's a bad word. So, I won't go.
1: I won't go.

0: ọrẹ kọjá sọsọ tẹ sọ ló fi ẹkọ dara pọ gbogbo ẹyà ti di lórí òkè ògo àṣejẹ nbàdàn lójó saturday 29 the monday 31st august òru àṣírí cross over àkùrí tí ẹmí olórun alààyè fún òlí rẹ ẹni tí òrùn àtàyé ń gbọ ti ẹ professor abudu authority breaking generation accord fífọ àti wíwú gbogbo ìgbópinlẹ ogun àbíjọ níbi tá a ti bí ọ tó sọ ìṣeré rẹ tì níwájú àwọn aṣíwájú jésù olúwa wa ẹni tí gbogbo agbára lọrùn àti ayé ń bẹ lọwọ ẹ pẹlú ẹjẹ májẹmú tá a ta sílẹ ní kábàyì ó máa fọ gbogbo ìgò tìpìlẹ tìpìlẹ ìwọ náà máa dominira ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lábẹ́ ìpè ọlọ́run lórí wòlíì sàmùjù authority bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ saturday 29 the monday 31st august wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejì rẹ ni ẹ máa bọ̀ lágbèjúpọ̀ coca-cola orí òkè ògo lẹ dé yẹn ìkórìtà ìpínyà rẹ fún wa tó wọn ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: Bí májẹ̀mú sọ tẹ́lẹ̀.
2: With the covenant I professor.
1: Àwọn tó nílò.
2: Those people you need.
1: Tí ìrìn àjò ẹ máa yá dọ́kọ̀.
2: Méjì ọjọ́ ní pásítọ̀ tó ti tọ̀.
1: Ní kankan.
2: Quickly.
1: Lọ pàdé.
2: Ẹ mẹ́rin gbọ́n ní kọ́ńtà dẹ̀.
1: Olùrànlọ́wọ́ àyànmọ́.
2: The destiny helper.
1: Lọ́lọ́run fi àwọn kan ṣe fún
2: wa. Ìtọ́jọ́ Jùsọ̀ ẹ̀kú tó fẹ́ pọ̀ yóò.
1: Any kind of bonding.
2: Irú ìdè yòówù.
1: Any kind of sickness.
2: Irú àìsàn yòówù.
1: That you find yourself in.
2: Yóò bára rẹ nínú ẹ̀.
1: It is time for healing.
2: Àkókò tó fi wòsàn.
1: These seven prayer points.
2: Àdúrà bẹ́ẹ̀ jẹ́ wọn
1: yìí. Don't joke with it.
2: Bàbá mi ṣe dé o.
1: Agbára Ọlọ́run bọ́lù mi.
2: Bàbá mi
1: gbọ́d jọwọ àyè tó máa
2: dúró sí. Give yourself space to stand very well.
1: Na ọwọ́ rẹ sókè.
2: Lift up your hands.
1: Mà dálé kí n lọ
2: sà.
1: Iná olúwa ti jáde.
2: Fire of God has come forth already.
1: O ti dé everywhere.
2: It has touched everywhere.
1: Ẹ̀ka.
2: Ẹ̀ka tó ṣe o.
1: Iná bọ́lù
2: mi. Fire bọ́lù mi.
1: Ọfà yé.
2: Wúwárò.
1: Jáde lára mi o.
2: Ọ̀bọ̀dé.
1: Ó yà dúró. Iná bọ́lù mi. Agẹ́dẹ́ barú abalẹ̀ ẹ̀gẹ́dẹ́ ọ̀dà ẹ̀gẹ́gẹ́dẹ́ pẹ̀lú dasa ọ̀fà ayé jáde ọ̀wọ́ ayé jáde ọ̀fà ayé jáde Jésù Olúwa wa yípo kúòmbì tó wà mẹ́ta lè sà mọ mi ara
2: ẹ
1: sọ pé ẹrù tán gbé sí mi lára tó ń pa mí lẹ́kú ìkọ̀kọ̀ àwọn kan mọ̀ pọ̀ ọ̀nà ládùúrà
2: yìí
1: ẹrù àwọn àjẹ́ tó ń gbomi jẹ́ ìkọ̀kọ̀ lójú
2: mi
1: wà á máa jẹsẹ̀
2: mọ́lẹ̀
1: wà á ní jábọ́ọ̀lẹ̀ jábọ́ọ̀lẹ̀ oyo gbogbo ẹrù àwọn àgbà máa jábọ́ amen kọjú sọ́nà mi máa change ibi tó wà bí mo ṣe ń pe àdúrà ẹ mọ̀ kẹ́ ìdè àìfojúrí tó dá mi dó sójú kan máa já lára mi àtọwọ́ àtẹsẹ̀ ló máa ṣiṣẹ́ ìdè àìfojúrí oh my god tó gbé sójú kan ìdè máa já ariwo rẹ̀ a máa lò kí ìdè máa já. Ìdè àìfojúrí tó dá mi dúró sójú kan máa já. Ẹ̀mí wèrè.
2: That spirit of lunacy.
1: Ó lé ọmọkùnrin yẹn
2: pọ̀ nínú. Jésù Lambert of the city.
1: Ó lé wọnú gbóná.
2: Jésù Lambert of the city.
1: Wèrè gádàrà.
2: That is why
1: Matthew wrote that. Lọ́jọ́ tí ẹ̀mí yẹn kúrò lára.
2: That spirit came out of him.
1: Ó padà sí gbòòrò.
2: He went back to his city.
1: Bọ̀ tẹ́lẹ̀.
2: Formerly.
1: Tán bá ti gbé wá gbòòrò.
2: Even if they take him to his city.
1: Ẹ̀mí yẹn tún lé padà.
2: That spirit chased him back.
1: Lọ sínú agege.
2: Back to the wilderness.
1: Ẹ̀mí kan ni òjò pẹ́ lókè.
2: The spirit that don't let you stay long as you talk.
1: Bọ́n ṣe ń fa ẹ̀kú
2: lókè. He pull you away from the top.
1: Ẹ̀mí yẹn dá padà
2: bẹ́ẹ̀. He's sending you away again.
1: Fòsókè bí o bá wà.
2: Drop up where you are.
1: Gbé ara rẹ̀.
2: Lift your body.
1: Màmá yìí múra.
2: Báwo máa bẹ̀ rẹ́ di o?
1: Ẹ̀mí tó lé mi kú ọ̀lọ́jà. Bàbá mi ọmọ ẹ̀rẹ́ mímọ́, ogun tó lé mi kú ọ láàrin àwọn èèyàn gidi, ogun tó lé mi kú ọ lókè, jáde. oje yanu e oje yanu e oje kigbe oni ni o ma lo ma lo ma lo emme kadele sa e de velusa kilele kilo fa to foju gbe wa la ta mo bebe e mo foni sere o konto lo ba ti se ninu ipe woli permanent ni mo riran e mo ke ninu ajaga oju kan ipe mi jade mo do soju kan je kinu le mo pe yin gba duwa ayada sa ninu ajaga oju kan ajaga oju kan ipe mi iseda mi jade oluwa lo wi be wa ni oluwa so be pe ipe mi iseda mi jade ninu ajaga eru ninu ajaga oju kan jade oyo Papa, I'm a little sober. You know, I'm a little bit.

0: gbogbo ọ̀tá nínú lọ́wọ́. Kí wọ́n gbà ọ́ fà. Ìnáàmà
1: kalẹ̀.
0: Èdè bẹ̀lẹ̀ yóò fún ọ̀dà Yẹ́sà.
1: Ruhaili
0: ní Nàta Gábà Nàìjíríà.
1: Orí ìṣòro
0: òní.
1: Tuesday.
0: This Tuesday be.
1: Tà máa ṣe mọ́jú
0: àárọ̀ ọ̀la.
1: Ó máa lè débi.
0: Ẹni
1: tí ò bá lè rìn.
0: Dọ́sẹ̀ kaná wọ.
1: A ní kí wọ́n gbé. Ìdí ni pé iṣẹ́ ìyanu ti máa bọ̀. Iṣẹ́ tó lu wani ká ṣe yẹn. Sí orí ẹ̀ ó ti parí. Ẹ máa rógò lò. Mo fẹ́ wọ yàrá
0: ṣíri.
1: Gbogbo èyí tí ayé yín ò sáré. Ó yẹ sáré lójú kan. Ayé rẹ̀ sáré. Wà fò ní sí o. Ayé rẹ̀ fò. O dẹ̀ ní jábọ́
0: mi.
1: Sọ pé mo sáré. Mo fò. Mo kọjá ẹgbẹ́
0: mi.
1: Àmì bí òróró lẹ̀. Gbé omi lẹ̀.
0: Jẹ́ tọ́wọ́ dáre.
1: Àbúrẹ́ gbà.
0: Hallelujah.